0: kò sólókì tí bí ìjí mèrè láyé mi.
1: 32 FM 94.9.
2: Ìlú ọ̀run máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń sẹ̀, ojúmọ́ ní mọ́ kiri ó máa sẹ̀, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé. Ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apostle Dr. SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé ìpínlẹ̀ Ogun, Apostle Oya.
3: Ẹja wo bíbélì, ẹja wo bíbélì, ẹ bá mi sí bíbélì nínú ilé, ẹ sì sí ìwé Matthew. Orí kẹrìndínlẹ̀ ọgbọ̀n Matthew chapter 26 ẹja sì síbẹ̀. Àáka ẹsẹ̀ kẹrìnlá ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún verse 14, 15 and 16. Mo fẹ́ kájọ ká ẹ sì inú ilé ẹja gbọ́n tó wí. Ó ní nígbà náà lè ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Judas Iscariot. Ó tọ àwọn olórí àlùfáà lọ. 15 ó sì wí pé kí ilé ẹyin ó fi fún mi èmi ó sì fi lé yín lọ́wọ́. Wọ́n sì bá ṣe àdéhùn 30 owó fàdákà. Verse 16 ẹgbọ́n tí bẹ́ẹ̀ lèwe. Láti ìgbà náà lọ ni ó sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. Judas Iscariot ó ní accountant Jésù. Bíbélì wípé ó lọ bá àwọn ọ̀tá Jésù pé kí lẹ fẹ́ fún mi, tẹ bá lè fún mi ní nǹkan tó dáa máa yọ̀dà ẹ̀ fún yín. Wọ́n dẹ̀ sí kíni o, wọ́n dẹ̀ bá ṣàdéhùn pé a máa fún ọ ní 30 owó fàdákà. Ó dẹ̀ agree bíbélì pé láti ìgbà náà ó dẹ̀ ń wá ọ̀nà bí ó sì fi Jésù lé ọ̀tá lọ́wọ́. Ẹ̀nàwó síbi mo gbàdúrà. Ta ni ń wá ọ láti mú fọ́ta? Lórúkọ Jésù ti Nazareth ọ̀run atú àṣírí ẹ̀. Bá ní kó fi gbàdúrà gan. Sọ pé Olúwa.
4: Olúwa.
3: Ta ló ń sọ mi káàkiri.
4: Ta ló ń sọ mi káàkiri.
3: Tó ló ń fẹ́ mú mi.

0: ọmọ rẹ pàdé ara mi ọmọ rẹ ṣe olóore ọmọ rẹ ò ní sìnrìn ìwọ náà ò ní sìnrìn aláàánú adìde fún olóore adìde ìwọ náà adé èyàn wà á dìde ojú rẹ jáde ọmọ rẹ jáde lórúkọ jésù lọjẹ èyàn ó dẹrọ ànúgbà jésù olúwa wá ó yẹ ká máa gbàdúrà fún yín lójoojúmọ èyí tẹ̀ ń ránṣẹ́ ránṣẹ́ lọ́wọ́ ẹjọ́ tẹ́wọ́ síwájú lórúkọ jésù ìbòkọ́lọ̀ kó wọnú ọwọ́ yẹn àánú kó wọbẹ̀ wà á rógolo wà á sebi ọba jésù olúwa wá bámi kọ àkáàdì nọmba yìí sílẹ̀ 30 32 67 02 85 mustapha solomon moses oni ló máa gbé jáde ní fort bank lórúkọ jésù wàrà ànúgbà ọgbẹ́ mọ̀ àrà ànúgbà gbọ́ lọ́jọ́ bí òní oní wedding anniversary mo pray fún yín jẹ́ kí àánú ọlọ́run àtúnjú rere ìbùkún rẹ̀ ìrànlọ́wọ́ rẹ̀ láti òkè wá kó wọnú ayé rẹ̀ kó wọ ìgbéyàwó rẹ̀ àti ìsàmọ́dún in the name of Jesus ọdún lẹ́sí láyé mo lọ́pọ̀dún wá sí láyé wà á dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà ànúgbà jẹ́ kí wọ́n celebrate tó wà ń bí èèyàn kan náà ni sódì ìmú madinat happy birthday to you lórúkọ jésù wàrà ànúgbà ayé ìyá dìde ẹ ṣe bí ọba bless àpẹẹrẹ àbọ yẹn mo rí bọ́ nígbó ẹ̀jẹ̀ jésù òòyà gbágbára ọlọ́run kò gbé ọwọ́ kó fẹ́ mímí wọn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wá wọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé
1: èmi gangan lẹ́mí kan.
2: pọ̀npẹ́lẹ́ kẹ́kẹ́ ńlá fi mọ ohun ọmọ rí abọ́ tó bá ti ṣí bọ́ poroporo dọ́là fi mọ bódó bá ti rí ngún mọ́ra wọn. oru ní polongo oorun oru ní polongo oru àtẹwé àtàgbà ẹgbà lẹ́nu ní kẹsọ́ dorí 32 FM 94.9 kàkà àtúnláyé ń gbọ́ wa ajakẹ́rin cocoa house ndúgbẹ́ ńlẹ̀ ìbàdàn lámúlẹ́sí kàkà kiri tẹ̀lú tọmọ fẹ́ tiwa.
3: ayé bá ń dunnú táwọn èèyàn ń yọ sẹ̀sẹ̀
4: àwa ló ń gbọ́
3: ayé bá ń gbàjọ́

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lákòókò ọ̀gìnìntìn yìí. By system a ti wà sí kòjò. Bíbélì ní ẹ gbàdúrà kí ìgbà sísá yín kọ́mọ̀ sí jẹ́ ìgbà òtútù. Ìyẹn túmọ̀ sí wípé béèyàn bá ṣọ́ra nígbà òtútù àwọn nǹkan kan bẹ tí ó lè kàn rí bóun pàdánù ẹ̀ náà ni. Mo kí yín kú ojúmọ́ gbogbo ẹ̀yin tí ara yóò tù láyé. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ̀ ní jẹ ìkorò. Wake up is another morning devotion. Gbogbo ẹ̀yin ará Èkó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní Osodi. Ẹ̀yin náà dìde ẹ ti gba wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras lálejò. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjẹ́ á dọ̀bálẹ̀ ẹjẹ́ á kúnlẹ̀. Ẹjẹ́ á dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ológun àjọbọ iná gbórí ilé fẹjú. Ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji. Mọ́mì ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjẹ́ á lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Bá mi kí bá mi gẹ̀ ẹ́. À ń lọ jókòó níbi pẹpẹ lónìí Sátọ̀dé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Èkó, ẹ̀yin náà máa bọ̀ níbi pẹpẹ. A sì tún wà ní mode of festival of the first born. Ìyẹn la sì tún bá fà á lọ. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, ẹ máa bọ̀ níbi pẹpẹ ká ẹjẹ́ á lọ dúpẹ́. Ẹ wá jókòó níbi pẹpẹ yín. Ẹ jókòó níbi pẹpẹ yín dádì. Ẹ jókòó níbi pẹpẹ yín mọ́mì. Ẹ jẹ́ àjọ máa dúpẹ́. Mọ́ kàn wò sùn. Mo wo gbogbo ohun tó ṣe ní 7-7. Mo wo gbogbo ohun tó ń ṣe. Bóṣù yìí ṣe bẹ̀rẹ̀. Ìkan òjò kan testimony. Gẹ́gẹ́ bá a ṣe sọ pé bóṣù testimony la wà yìí. Mo wò sọ́tún, mo wò sósì. Àkà ìkàtán ni. So mi ò lé mọ́sáláì dúpẹ́. Ó tó di pé màá ní ẹ̀dìde kí hallelujah ńlá méje àti ògo méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní lọ́jọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀karùn-ún ọdún 2026. Gbogbo lé ẹjẹ́ àjọ máa juwọ́ sí. A lè fogo ẹ̀fẹ́ lòmíì orí wọn ò gbé. Ẹnjiníà ẹjẹ́ bàbá yẹn náà máa dún kájọ máa mì. Mọ́mì iṣẹ́ ti lajú bí ojú ọmọ tuntun.

0: Ṣé sí Nàìjíríà?
1: Ẹ ṣe sáwọn èèyàn Nàìjíríà, ẹ sorí.
0: Àmì sà, so o gbogbo ìgbà tí mo wà mẹ́ẹ̀ náà máa ń ṣe ìdámẹ́wàá.
1: Ẹ máa dá ìdámẹ́wàá.
0: Tí ẹ náà, òun náà máa ń ṣe, ó máa ń sẹ́ǹdẹ̀. So ìgbà tí wọ́n á ń bọ̀ sí i, kí n bá òun ṣe elé.
1: Wọ́n ní ẹ fún mi léyìí. Ẹ̀yin fún mi léyìí. N tẹ́ ẹ mú bọ̀ yìí. Ẹ dijú.
0: Ọmọ mi, àbúrò ẹ̀ lélẹ̀.
1: Ṣé ẹ fẹ́ kó náà lọ? Agbára tó sí ọ̀nà fún yín, kó sí fún yín. Ó tún kù. Owó tún kù. Ìdámẹ́wàá lélẹ̀. Ti sọ́ọ̀sì tèmi lélẹ̀. Ẹ wá gbà. Ìgò ni máa ń bá láìsí wọ́tà nù. Ẹ jẹ́ àjò yẹn bí. Ẹ̀yin wo ní tilẹ̀ ń tọ́ lọ mọ̀mọ́ wo lọ fẹ́ máa lọ ìlú ọba? Bàbá wo lọ fẹ́ lọ? Ọ yẹ kọjú sọ́nà ta. Ẹ kígbe ní bàbá. Sílẹ̀kùn fèmi náà. Kí n máa wọlé. Kí n máa jáde. Wá gbé ẹsẹ̀ mẹ́ta kan gbé wájú. 1, 2, 3 dúró pa báyìí. Mo di Ọlọ́run mẹ́ta lọ́kàn sí yín. Kí alágbára Jákọ́bù ò sí ọ̀nà fún.

0: gbogbo ẹyin tẹ wà lóṣòdì tẹ wà ń ṣógúnlẹ tẹ wà lájàwọ ẹsẹ tẹ wà ń 798 gbogbo ẹyin tẹ wà mushin gbogbo ẹyin tẹ ń bọ láti ketu alápẹrẹ gbàrígà gbàgádà ẹ bèrè oṣòdì bọládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹyìn oṣòdì sọlọ local government god bless you.
1: Pẹ́pẹ́ yóò pọ̀ mọ́ láàárọ̀ yìí wòlé ọ̀dẹ́kúnlé ẹ̀bá àfẹ́ àti dósódì tú àwà péré ẹ mọ́ mi ṣe o ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ gbogbo ìwọ tó fẹ́ tẹ́rí sí testimony pàápàá gbogbo ẹ̀yin first born pátápátá mo fẹ́ ká gbàdúrà fún testimony mọ́ ń bọ̀ ẹ pé ẹni náà.
2: Ẹ dákun yín. Orúkọ mi ni Òjó Babájídé láti Òṣogbo.
1: Òṣogbo lẹ́yìn ti wá.
2: Bẹ́ẹ̀ni mo tó join orí òkè ní 2024.
1: Last 2 years ni.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan rere tí wọ́n ṣe ní ìdílé mi rí Ọlọ́run ṣe fún mi.
1: Bí.
2: Last year ni mo ṣe wedding. Kò sẹ́ni tó ṣe rú ẹ̀rí ní ìdílé mi.
1: Kò sẹ́ni tó ṣe white wedding rí.
2: Kò sí. Ọlọ́run tún yọ̀ǹda 1 acre of land fún mi.
1: Bẹ́ẹ̀ ṣe rí.
2: Bẹ́ẹ̀ni sà. Ọpẹ́ mi nìyẹn sà.
1: Ṣé báyìí. Mo mọ̀ láìkì àwọn testimony ti ń wà lákòóní. In tí wọn ò ṣe tẹ́nìkan ò ṣe rí lẹ́yìn ní 2026 yìí kàn ṣe lọ́hùn àmì yẹn ló ń òkè lọ rí gbèsè ọdún eléyìí lọ́ra lẹ̀ ọdún ìlọ́kọ̀lé jẹ́sẹ̀ mọ́lẹ̀ kò ní yes.

0: gbogbo ẹyin tẹ wà lóṣòdì tẹ wà ń ṣógúnlẹ tẹ wà lájàwọ ẹsẹt tẹ wà ń 798 gbogbo ẹyin tẹ wà mushin gbogbo ẹyin tẹ ń bọ láti ketu alápẹrẹ gbàrígà gbàgádà ẹ bèrè oṣòdì bọládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹyìn oṣòdì sọlọ local government god bless you.
1: Gbogbo bí ẹ bá ti ń láǹfààní àti gbọ́ mi ni tó ẹ̀mí ọlọ́run ló ní kí n wá and ibẹ̀ mo ti rosùmà ibẹ̀ ẹ̀yin tẹ́ wà lọ́gbà ẹ̀yin tẹ́ wà lágége ẹ̀yin tẹ́ wà ń bẹ́ gàgán kí gbogbo bí ọba wà ni tó lọ́n bá ti fún ọ láǹfààní láàárọ̀ kùtùkùtù 7 níta bá ṣe di aago mẹ́sàn-án àbọ̀ ó ti tó sà wọ́n ràn mí ni ṣé bọ́ ń gbọ́ bí wọ́n ṣe ń sọ àwa la sọ pé n tí ó ṣẹlẹ̀ rè lẹ́yìn ìgbà tá a ṣe tán lánàá ẹ̀mí olúwa ni kò sẹ́ni tó wá 7-7 tí ò ní rówó lóṣù àfi tí ọba fẹ́ sẹ̀rì ẹ jẹ́ mọ́ fẹlẹ́ ṣe lọ.
2: olú olúwa o ibi ẹ bá mi dé lónìí o àánú là ní bàbá mi o ẹ kúrọ lẹsà kò ṣe olúwa olúwa sọ agbára yín dọ̀tún lágbára ọlọ́run ìfàmì òróró yàn yóò nígbẹ o bàbá mi o ẹ dá máa gba ìpè ayọ̀ ní àná. Mo gba ìpè ayọ̀ ní alẹ́ àná o. We've been praying to God for my fiancé's day. The Lord granted him his stay yesterday. Lord, we are grateful. Thank you, Lord. Thank you, Baba Miu. Lenny no bashi kuro in Jesus City. Mo she dele ni mi no ria lad 200k. Ma sende da me wa mi ni sin. Eshe o. May the Lord continue to uphold you in Jesus' name. More anointing in Jesus' name.

0: Baba, mio. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni o, Kẹ́hìndé Akíntóye lorúkọ mi, mo ń pè láti Agbára. A kú programme ànọ́sà, a máa pọ̀ sí ni o, a ní pẹ̀jì. Mo a ní a máa rí owó, ìfà mo rí owó lẹ́ni o. A bá yẹ parí 7-7 lánàá yẹn ní ìrọ̀lẹ́. Ọ̀rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ní kí n fi support owó school ọmọ mi, àbábá mi pé ń dájú o. In fact, mo rí sísá ìbóyè ń pọra mọ́lẹ̀ lánàá pẹ̀lú 20,000 tó rí à láti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí, kò ní pẹ̀dẹ̀. A ní wáyé tí bàbá mi, mọ́nà 90. Ẹ bá mi kí máma, ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Torí ẹ ti ní ẹni tó bá sọ ọkọ tọ́lọ́ ń ṣe fún, kò ní èlé tó gbà, kò ní bàjẹ́ bọ̀, kò ní rí mi gbà mọ́. Ẹ̀rí mi nìyẹn o, bàbá mi, ẹ ṣe o.
1: Ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀, àtàkọ́ bí ọmọ o, àtàbí gbẹ̀yìn o, àtiwọ́ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé, ẹ wá náwó. Bàbá gbàfẹ́ mi náà lóṣù yìí, mo fẹ́ sọ ẹ̀rí. Ǹjọ́ jẹ́ mọ̀ pé nínú Kristi, ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí, Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́ nawọ́ èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ̀, fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà, mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá, ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun, kí wọ́n yọ ojú sóun, torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ògo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Àìsáyà 22:24, ó ní gbogbo ògo ilé bàbá rẹ̀ láwọ́ sì fi kọ́ lọ́rùn. Olúwa àkọ́bí ni mí, ògo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ mọ́ lọ sí Osòdì. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Osòdì, Jalisco Field tó ń bẹ ní Osòdì, ní Mọ́fọ̀lúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Bọ́ ń gbọ́ testimony nìkan òjọ̀ kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ńbẹ̀ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣe ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30 àtàwọn àkọ́bí tó ń bẹ̀ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo ohun tí mo fún wọn ní Jesus City, ẹ̀mí Olúwa ní at least nínú ìsìn méjèèjì, àwọn 225 fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án, ó kọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí ó bá fi di 12, ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi, mo sọ ní ọjọ́ Sunday, àátún pàdé, a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ jẹ́ mọ̀ lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdámẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ Olúwa sọ fún mi, ẹ gbọ́ o, ó ní àkọ́bí ọmọ ẹrú ẹ̀bọ 1,200, ìkọ̀ọ̀kan dúró fún 1,100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹ̀bọ, kí wọ́n da owó rẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹ̀bọ 1,200, mọ̀mọ́ rú ẹ̀bọ 1,200 fọ́mọ rẹ. Olúwa mọ̀jẹ̀ ó ṣẹrú àbúrò rẹ̀. Ìyín tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tọ́ ọba ni lónìí ṣe, bọ́ ọba sì ni lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number church rẹ̀ 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bíyìn ọba yé yín sí, ẹ lè lo eléyìí 2017-42-90-47. Comfort Life Mission International ìyẹn ní ó gbé jáde. First Bank sì nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn, ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ mọ́ lọ sí Jalisco Field ní Osòdì. Ẹnìkan ní wòlé ẹ̀ fún wa lẹ́sẹ̀ bíbélì tá a fẹ́ kà. Ẹsẹ̀ bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí, òun ni ìwé Nehemiah chapter 1 sí chapter 6. Ìwé Nehemiah chapter 1 See chapter 6. Gbogbo eyan omo Olorun ti won bi loni oye wa kunle. Mo nawo mi soke. Aye to da ju laye oni ki Olorun ko di egbe. Lati se lo to mark birthday re. Lato ni lo te mark wedding anniversary yin. Ki dunun ko mo subu lu ayo. E o se rere. Dupe po tun re mi o. Dupe o mo kan bi gbogbo e je cake. Elomi omo so nje ka ka ki ko ni ran ti eleda re. Wi nkan se ka tun fowo re polowo se Olorun. Ayo ni. Eyin na da si pelu account number yen. Gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud. Ko nit 080-88-71-65-66 E send the message ire atanu ko ba yin. God bless you.
2: I don't work, I don't take. Tigwe, 32 FM. Ota wan yo, plenty programs to sing pepe. We just take back to your sita ile. 94.9. Awani ye, kosolo ki tibi jimere la yembe.
3: 32 FM, 94.9.

tó wọ́n ní ẹ̀dá tí ó bá pe kólòbó ó ṣe é ṣe kó kọ́kọ́ pe kóbo kòbo ẹ̀dá tí ó bá sì pàkàbà ó ṣe é ṣe kó kọ́kọ́ pe kábàkàbà ṣe wá rọ̀rọ̀ tí ó padà já kàn ó ṣe é ṣe kó kọ́kọ́ mọ́wọ́ ẹja lọ́wọ́ kọ́lọ́run sàánú wa ni tẹ́ẹ̀dá ó bá ṣe àwọn kankan náà nílé ayé tẹ́ẹ̀dá ó bá gbá àwọn kankan ṣe ní dúníyàn àwọn ìpèníjà kankan náà a mọ fà lọwọ dádé àbí a mọ fa àwọn ìpèníjà kankan lọwọ dání àmọ kílẹ̀ dá wà ṣe yóò wà tiraka mọ yóò tẹra mọ kò ní sọ wípé ìpèníjà yóò wà pọ̀jù ó dá yín ṣe mọ́ ntẹ wa ṣe mọ́ gan ẹ ṣe kí ni mọ́ ẹ ṣe ó ti di dandan torí nínú ìgbìyànjú ìlà ṣe yọrí wà nínú ká tẹra mọ́ nǹkan iná báyìí náà ilẹ̀ yẹn ti ń ṣoríire lọ́la ọlọ́run ọba gbogbo ìgbìyànjú wa láti so ení mọ́ èjì mọ́ ẹ̀ta kó lè do dídí ọlọ́run ó mọ̀ gbà fún wa o àníṣe lásán lágbára ọlọ́run ọba akínyẹ kú ojúmọ́ yìí 32 FM 94.9 fẹ́ yín ẹ̀ iná lẹ̀ ń gbọ́ tẹ́ ẹ bá wojú aago yín ẹ̀ rí wípé bíi ìṣẹ́jú bíi mẹ́rin ló ti ṣeré kọjá lára aago méje àárọ̀ tẹ́sítì mọ́ gẹ́gẹ́ bí ìṣe wa wípé táago méje bá ti lò pàápàá jùlọ láàárọ̀ ọjọ́ sátidé báyìí ìròyìn bàbá vendor iná lẹ́ẹ̀tún mọ́ gbọ́ bàbá vendor túdé o láàárọ̀ tòní àwọn ìwé ìròyìn ojoojúmọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n tún ṣe kọ́ sínú àwọn ìwé ìròyìn ọ̀hún a sì tún mọ̀ gbé sí etí ìgbọ̀yìn kẹ́lẹ́ gbọ́ bí gbogbo nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè yìí àti káàkiri àgbáyé gan etí wa ò ní dí o lógo ọlọ́run ọba tẹ́ ẹ fi ń gbọ́ wa ó dá a tún ṣe bá a ti ń ṣe olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yín nù tí èèrè táyà láàárọ̀ tòní tuntun ṣọjọ́ sátidé 44-440 náà sì ni o mo tiẹ̀ wá fọ́ rárá láàárọ̀ mo 40 saturday punch ń bẹ wájú mi ìwé ìròyìn ti saturday tribune náà bẹ bí ó ṣe é ṣe kí n túmọ̀ wo àwọn nǹkan mìíràn tó tún wáyé nínú ìwé ìròyìn ti weekend trust àbọ̀ká ti ní ìwé ìròyìn saturday punch ká gbéra sọ ìròyìn láàárọ̀ tòní àgbẹ̀bíṣẹ́ mọ̀ ṣe ó ti ń dọ̀ lẹ́nu wò ẹ̀já dojú ìwé kẹta nínú ìwé ìròyìn ti saturday punch lórí ọ̀rọ̀ ààbò ibẹ̀ ní ti gbéra sọ ìròyìn torí ọ̀rọ̀ ààbò àmọ́ tabálé àmọ́ tabako tó bá ta bá gbàlagbà yóò tabọ́ ọmọdé kò sẹ́ni tí ò lè faragbá nínú ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ẹ̀kọ́ bí wọ́n ti kọ́ sí ojú ìwé ti punch láàárọ̀ ẹ̀ níwájú ìwé punch wọ́n kọ́ gàdàgbà gàdàgbà ni wọ́n jọ́ di mímọ̀ wípé àpọ̀ àwọn tí wọ́n ń gbé láwọn àyíká kọ̀ọ̀kan káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà láti àwọn ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ míì wọ́n ní wọ́n ti sá kúrò ńlé o kódà wọ́n pé àwọn aṣẹ̀rùbàlú tí wọ́n ń fi omi àlàáfíà orílẹ̀‐èdè nàìjíríà lògbòlògbò wọ́n ní wọ́n ti ṣàkọlù sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kan ètò fi jẹ́ wípé àwọn ọlọ́pàá gan àwọn gan ti jọ̀wọ́ iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ wá àwọn ò wá lè mọ túmọ̀ kí làwọn tó fẹ́ mọ sọ nígbà àwọn tí wọ́n jẹ́ agbébọn wọn àjáwọn onísinmi àwọn gan ti fi iléeṣẹ́ ọlọ́pàá wọn ti fi sílẹ̀ ìròyìn tí wá fìdí rẹ̀ múlẹ̀ pé ǹjẹ́ mọ̀ pé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà nígbà àwọn bẹ̀rẹ̀ sí ní kà ní ẹni èjì àwọn ọlọ́pàá àwọn agbófinró tẹ̀mí wọn ti lọ sórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti ìṣẹ̀rùbàlú yìí wọ́n ti pé 500 tí wọ́n ti ka o èyí tí ìròyìn gbé jáde láàárọ̀ tòní 700 tó sì fi mọ́ ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n ti dáná sun àti míì tí wọ́n ti bàjẹ́ lábẹ́ ìròyìn ọ̀hún náà wọ́n tún kọ́ o pé ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn olùgbé láwọn abúlé kọ̀ọ̀kan àti àwọn ìletò kọ̀ọ̀kan wọ́n láwọn tiẹ̀ ti wá wà lójú lalákàn fi ń sọ́rí fúnra wọn ni wípé táwọn ò bá rẹ́ni sọ wọn àwọn ò sáà mọ sọ́ra wọn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùgbé láwọn abúlé iṣẹ́ vigilante wọ́n gbà báyìí bí wọ́n ṣe so tọ́ọ̀sì móríre táwọn gan mọ̀ sọ́ra wọn wípé ihun tí ó bá sáà ṣẹlẹ̀ àwọn ò rí látàrí ọ̀rọ̀ ìjínigbé àti ìṣekúpani náà ni o tẹ̀ bá dojú ìwé kẹta inú ìwé ìròyìn saturday punch lówùúrọ̀ òní ẹ bá ń bẹ̀ lójú ìwé karùn-ún saturday tribune eléyìí náà tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò gẹ́gẹ́ bí ìròyìn tún ṣe gbé nínú saturday tribune wípé àwọn agbébọn wọn tún ṣekú pa ènìyàn 13 bẹ́ẹ̀ wọ́n tún táwọn kan náà tún fara pa nínú àkọlù tí wọ́n ṣe lágbègbè kan ní ìpínlẹ̀ ti plateau ìròyìn ọ̀hún
oju iwe karun inu iwe royin ti Saturday Tribune na leti ba o de ja tu kuro ka tu lo si oro mi ni oju iwe kejo iroyin ti mo ka jade ninu iwe iroyin ti Saturday Tribune e ba na lori oro ti akolu to waye ni platoon e ba ninu iwe iroyin ti Saturday Punch leka oselu iroyin jade loju iwe keji din ni ogun ninu iwe iroyin ti Saturday Punch wipe Atiku Amechi Ayatudin won ti lo re gba form o pe awon na nife lati dije dupo are ninu egba oselu ti ADC elo ni form ohun 80 million naira 90 million naira won wipe won ti te si waju lati fife han wipe awon na fe gba ticket o lati dije dupo are ninu egba oselu ti ADC ohun ama iroyin kan tu wa jade ninu iwe iroyin ti Saturday Punch na ni oju iwe keje ni bi ipe tu se njade si awon ti won tewo gba form labe ase egba oselu ti ADC ni bi igun ti Nafiu Bala ti won ti be sin soro wipe ah eke si igun ti David Maki o bi won tin ta form fun awon yan ki won dawo re duro oni tori kini pe se gbagbe ni pe oro nbe le ejo pe ti won ba ranti kawon ran won leti ese bi won tin reti awon idaje kan ni ile ejo tori na nko edawo en ta form duro loju iwe keje inu iwe iroyin Saturday Punch ina leti baroyin ohun o ka tu lo si inu iwe iroyin ti Saturday Tribune ni bi oro tutu jade lori oro to ni se pelu eto oselu wani ti o ba nidi obirin e je ku molu ite e ba ri to je be ya ke iku ti makin le won lo ni loju iwe kejo ati oju iwe karun din ni ogbon iroyin jade wipe o ni eredi o ti won fin pe wipe ki won safayo oruko egbe oselu ti NDC kuro ninu iwe awon ti o je egbe oselu lorile ede Nigeria be na ni oju iwe karun din ni ogun iroyin tu gbe lori oro to ni se pelu oro oselu na ni inu iwe iroyin ti Saturday Tribune ibe na mo si wa gege bi oro tu se jade lori oro to ni se pelu oro eto idibo ti yo waye saaju odun 2027 lori oro egbe oselu ti NDC ibe na loro un ti fojulede oda oro ture lori eto ilera ni arun kan ile ti won tu bes ni soro re ti won pe ni antivirus pe baya won kan tin gberoyin pe se arun ohun nje won ti kefin re lorilede Nigeria amo o ajo to nboju to oro andabo baralu ati an pin wa ajakale arun lorilede yi NCDC won ti wa safo mo oro won ni eyan morilede Nigeria e fokan yin bale irufe arun kankan to jo be won ni won ti kefin re o ni orilede Nigeria oju iwe kejila ina mo ti riroyin na loju iwe kerin ninu iwe royin ti Saturday Tribune kin tu sare fese kan de oro to ni se pelu oro odun 2027 lori eto idibo gbogbogbo ti yo waye Jonathan eni to ti figba kan ri je are lorilede Nigeria Goodluck Jonathan won ni ona mo ti beres ni soro pe oro ti nbe ni ile ejo lori wipe nje Jonathan so ti e se le lanfani lati bo na o dije dupo are lorilede yi won ni o ti beres ni soro lori oro ejo ohun won si nreti idajo ile ejo lori oro na iroyin ona ojo po fojulede ninu iwe iroyin ti Saturday Punch na lo wuro oni lori oro to ni se pelu oro ile ejo ohun oda ka tu te si waju iroyin ture ni ipele Osun oni egbe oselu ti APC ati Accord ni ipele Osun oro mo fe di gbasgbos gbagbagbasgbos laarin won lori oro kini ta nle patako ajuwe sibi ta ni oni ele patako ajuwe sibi awon wo lo ni ele oro eto idibo ti yo waye na ni o oni lori awon patako e ti won le to ni se pelu pe won se kede edibo fe ni bayi
nipinle tosun loro ba di pe won tun fa aja mora won lowo o loju iwe kesan inu iwe iroyin ti saturday punch in lo wa lori oro isekupa ni ati awon akolu tin waye sawon morilede nigeria ni ile south africa ijoba apapo orilede yi owo ti be sin gbe igbese o lati topipin re lati mo tusu desale koko kin lo de kin lo fa ati awon igbese to kan ti won o tu gbe lori oro na oju iwe kesan saturday punch ogbe laaro toni te ba de be eba ka tu te siwaju lo si ori iroyin mi amo kin to ku onbe eje tun mo royin wa tori oro south africa na ni enikan ti won seku pa aburo re lokunrin ni ile ti south africa ina lo tin bere o wi pe ki won gbe oku aburo won ohun pe ki won da pada fo ohun oni tori wi pe gege bi iroyin ti gbe leyin ti awon agbofinro ti won lo re gbon le eni ohun yebe yebe eni won pe won pada lo re ri oku re ni ile igboku pamo sikan ni ile ti south africa na ni ti won se wadi bayi pe ki won tete tona wadi on gan pato e to fa ijade laye aburo ohun ni oju iwe keta inu iwe iroyin ti saturday punch ni mo wa bayi amo eje ntu doju iwe ogun ati oju iwe kankan le ni ogun iroyin kan lo npe mi oni ni agbegbe kan ni awon agbegbe kan ni ipinle eko pe se ni awon ti won je olugbe lagbegbe na won sanwo ni o ki won tori omi to da to jagere omi to mo toni toni ki won tori ipon eja se ba eja sare doju oja ta ba doju oja de a tun mo tesi waju ninu iroyin baba fendo laaro toni 32 fm 94.9 na le gbo

0: 32 FM 94.9.
1: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ da panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu léyìn ó mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tuntun ara ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni ọmọ ara òkòtò àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà òkòtò àánú multi service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden oríta mẹ́fà junction Ìbàdàn telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọn bẹ́lẹ́ tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
2: Ìkéde pàtàkì èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí wípé iléeṣẹ́ rédíò yìí 32 FM 94.9 Ìbàdàn à ń kúrò ní ibùdó wa yìí ní Àjàkẹrin Cocoa House lọ sí ilé ọ̀dọ̀ tiwa ní orí òkè Premier ní Mọ́kọ́lá. Èyí wà lára ìyànjú wa láti fún yín ju bẹ́ẹ̀ ṣe fọkàn sí lọ kí ìgbóhùn sáfẹ́fẹ́ sì gbọ̀nà ọ̀tún létí yín. Torí ìdí èyí ó ṣeé ṣe kí ìgbóhùn sáfẹ́fẹ́ má já gaara láàrin ọjọ́ Ẹtì ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹwàá ọjọ́ Àìkú oṣù tá a wà yìí. Àtọ̀rọ̀ gáfárà fún dídùn yìí ní àǹfààní ìgbàládùn rédíò tó já gaara láwọn àkókò yìí. A dúpẹ́ gidi gan fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹyìn yín. 32 FM 94.9 à ń fẹ̀ ní gba gbogbo àgbáyé.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
7: Tomato sachet. Oh, Tony, oh. My favorite Sonia tomato sachet gone. Oh, red, oh, oh, ki, oh, dun. Tim Buffy sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato, yo. Onje, mi adun si. Sonia tomato mix in jeki onje, dun.
8: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
9: Power Oil.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
10: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM tiwa òkè.

0: wò nìyẹn ṣùgbọ́n ẹ wo nǹkan tó wá sọ dì ìyẹn ló ṣe fà á ẹ rí wọn ni àwọn èèyàn tí ò ní integrity wọn ní ọnà wọn ṣe move from one political party lọ ń bẹ sí kejì wọn yí move from this one lọ ń bẹ sí kejì torí àti jẹ àti mu tó bá tiẹ̀ jẹ́ àti jẹ àti mu nìkan ni ṣé bí a ṣe lè pardon ẹ àti jẹ ìjẹkújẹ ohun tí wọn need tí wọn ń jí kiri nígbà tẹnìkan tó jí 300 billion ṣé ẹ mọ pé arò ló yẹ kí irú ẹni bẹẹ wà ní torí kí ló yẹ fi ṣe mò ń ṣe case kan lọwọ mi ò ní dárúkọ ṣùgbọn mo fẹ ka kọgbọn bẹ now ǹjẹ ẹ mọ pé bàbá yìí ó kú ni owó tí bàbá yìí fi sílẹ kò ṣe kékeré in billions ìgbà tí bàbá yìí kú ọmọ ẹ kan nínú àwọn ọmọ mẹwàá tó wà nàìjíríà kò kọkọ fọ lé gbogbo shares bàbá wọn tó fẹ tó 1 billion ló gbé tó lọ tà ọrọ àwọn lọọyà kan ìkan náà àwọn lọọyà tó ṣiṣẹ burúkú yìí supreme court ló wà sí wọn ta owó gbogbo nìyẹn ó dẹ fún owó yẹn òfin jógẹlẹdẹ àwọn nǹkan tó kù ńlẹ ilé ni o gbogbo irinṣẹ ni o gbogbo nǹkan kan nígbà táwọn èèyàn yòókù dé wọn bá bẹrẹ sí ta gbogbo ẹ wọn ta bẹrẹ ta gbogbo ẹ wọn ta gbogbo ẹ wọn ti wá ta ko ilé kan tí bàbá yẹn gbé bẹẹ làwọn kan tún wá bẹrẹ sí sọ ẹ wo ẹyẹ kan tó kù yìí torí ibẹ náà sin bàbá sí ó ní ẹ wú bàbá ẹ wú òkú ẹ ká lọ fún un sí private cemetery ká lè ta ibẹ yẹn kí ló jẹ kí n mú ọrọ yìí jáde kì í ṣe pé bóyá mi ò respect code iṣẹ mi ṣùgbọn mo fẹ ká kọ ọgbọn bẹ tó bá jẹ pé bàbá yìí níbi tó wà lénìí ó possible fún láti máa wo ìsàlẹ ó máa máa sunkún ni náà torí gbogbo legacy ẹ tó ọlọrun ló mọ rere tó sá
1: gbogbo wàhálà tí wọn ṣe
0: gbogbo wàhálà yẹn òun rèé sìn so àwọn èèyàn wọnyí many times what they are doing they are creating problems for their children nínú àwọn ọmọ mẹwàá yẹn mẹrin ti kú nínú wọn báyìí sìn so why are you leaving problems for your children why ẹ̀kọ́ politician ilé ilé ẹyọ kan mama ìrìnàṣẹ́ ìgbéjáde sìn 30-something 33 billion ló jí ẹ wo ẹ̀sùn tó fi kọ former attorney general of the federation ẹ wo oríṣiríṣi wọn ẹ wo akálà ẹ wo gbogbo nǹkan tó náà kó jọ ẹni fẹ́ pé wọ́n dismiss ẹ̀ nínú ọlọ́pàá díẹ̀ báyìí lóko tí ò bá sáwọn adéwúsì tó bẹ̀bẹ̀ fún láti ọlọ́pàá tó ti kúrò tó wá di gómìnà iṣẹ́ wo ló ṣe tó fi kó gbogbo nǹkan tó kójọ yẹn jọ ǹjẹ́ kò ti dájọ́ gbọ́nlẹ̀ fún fámìlì ẹ̀ báyìí so you don't know what is wrong with these people they are not concerned about Nigeria torí ọlọ́run bless wa owó tó wà lọ́wọ́ wa ní tó ìlú yìí ní ó tó gbé ìlú yìí jẹ́ pé amẹ́ríkà wọ́n á máa wò wá pẹ̀lú ojú envy ni àti rí president amẹ́ríkà kan rí tó ní tóun bá ní opportunity láti lead nàìjíríà ohun tóun máa dánwò lára.
1: Amòfin ẹ mọ bínú ẹja sáré dojú ọjà ẹja sáré dojú ọjà bàbá fẹ́ ń dọ̀lẹ́ ń gbọ́ 32 FM 94.9 amòfin yomi ogunlọ́lá náà ni wọ́n wà ní ojú èpò pẹ̀lú wa tí wọ́n sì bá wa ń wo sakun ìròyìn ọ̀hún láàárọ̀ tó ní à ń padà ń bọ́ ẹ mọ yìí kò ń bẹ̀.

0: 10 eu tô ali o acaso. O xeródio, ó, toma dieta, marodio. Sonha aqui com o bato. Mulou com o tapé, quer que você me engomba.
1: Ẹ káàbọ̀ padà látòjú ọjà ìkànnì adẹ́rìn òṣèlú náà lẹ gbọ́ 32fm 94.9 ká tẹ̀sí ọwọ́ iwájú kí ló ṣẹlẹ̀ fọ́málì àdàkẹrin kókó ọ̀sùn
2: fọ́málì kò ní
3: fọ́málì
2: o àìlọ́tọ̀
3: o kò tí fọ́málì àìlọ́tọ̀
2: ẹ mọ́ ya ọ̀kọ̀gba túgbà ká o ẹ̀fẹ̀ mí ìmọ̀rẹ́ o
3: ewu ni ọ̀kọ̀gba túgbà
2: ilé òní wo o
1: àmì
2: kò ní bí àrú o
1: àṣẹ wà
3: ẹ nísìnyí ewu ni ọ̀kọ̀gba túgbà ká tẹ ẹ̀tẹ̀
2: nù ilé òtọ̀jà pa àti ẹni bòlè méjì ká
1: ọ̀kọ̀gba túgbà ká bọ́ni o mọ́ pẹ̀
2: ilé òtọ̀ ìjà pa àti ẹni bòlè láyé jẹ́ ẹ̀fọ́ dújọ
1: ká tẹ̀sí ọwọ́ iwájú pẹ̀lú sọ̀wédowó ní àárọ̀ òní ìfẹsẹ̀wọnsẹ̀ míì tó tún ṣe é gbé nínú ríje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì òní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ sunderland àtàwọn àti ikọ̀ manchester united sunderland ni ó jókòó sílé man u ni ó lọ gẹ́gẹ́ bí àlejò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹ mọ́rú man u tẹ́ fẹ́ wò nírú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí nítorí ọ̀nà ti ṣí ọ̀nà ti là fún wọn intan lensa yìí ọwọ́ wọn ti tó wọn ti qualify fún champions league bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí sunderland náà ní nǹkan kan tó fẹ́ gbá bọ́ọ̀lù fún mọ́ òun náà ti dúró nínú ríje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ní sáà tó ń bọ̀ irú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ìfẹsẹ̀wọnsẹ̀ téèyàn máa ń sá fún ni bọ̀ bí ìbá ní sá fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí máa gbé ikọ̀ manchester united tó wà lókè ìta láti borí tàbí kí wọ́n ta omi x2.
2: lórúkọ tèmi àti ìdílé mi mo yọ̀ ń da ìwé over 0.5 game yìí.
3: ìwé over 0.5 dá.
2: kí lẹ pé.
3: ìwé over 0.5 dá.
1: ìwé over 0.5 tàbí x2 fún ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ sunderland àtàwọn àti ikọ̀ manchester united ìtí ó gbẹ̀yìn lẹ́ni nínú ríje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ manchester city àtàwọn àti ikọ̀ brentford manchester city ni ó jókòó sílé brentford ni ó lọ gẹ́gẹ́ bí àlejò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹ̀mí ọlọ́run tó ń bá mi sọ̀rọ̀ ní kí n má gbé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí torí pé nǹkan gidi tí ó jọ búburú lójú àwọn ẹlòmíì ó ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. For that reason ẹgbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni ó mọ̀ over 2.5 kí ikọ̀ man city borí tàbí kí wọ́n ṣọba 2 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn.
2: ẹ̀yin ará àti àyànfẹ́ tí ẹ bá lọ rọ̀ fí àti máa gbọ́ òmí nírú àkókò yìí.
1: wọ́n gbọ́.
2: yes nínú over 1.5 àti straight winning fún man city ètò ọ̀dọ̀ ẹ̀ bá gara jù ní kẹgbẹ́. banker.
3: Straight winning ni ọ̀dọ̀ ẹ̀ gara. Straight winning is 1.40.
2: set win
3: over 1.5
2: one game mele
3: 1.12
2: iru game mele masi jo win game
3: emi tell over 1.5
1: no over 1.5 straight win tabi home or over 2.5
3: emi tell over 1.5
1: over 1.5 ka gba be yen finu dije league le gẹsi sile sugbon ka ya ninu fese won se kan ninu playoff tori leyin ta wo ta na emi tu wa leni
2: zero zero maa mi wọ gba.
1: bẹẹni
2: ọlọrun bi wọn ọlọrun bi wọn.
1: wọn dẹ rí go
2: lórí owó mi
1: àwọn méjèèjì jọ gbá bọọ dànù bí ilé
2: ìdílé. wọn fọrọ mi ṣe ẹsẹ létọ.
3: ìkankan nu yóò ní qualify for champions.
2: àmì àmì wọn bọ mọ ni.
3: o ṣì náà ṣe
1: náà bọ̀ ni wà á ná tí o tẹ̀sí win ilé ẹ̀yẹn.
2: ferrari wọn wá kọ x six game mi.
1: x pupa red.
2: zero zero kí mo gbé ṣé mo gbé tó pọ̀ ni.
1: ọlọrun bi wọn ẹ kẹ fún wango kan.
2: mi bá òní qualify.
1: Wúlò ẹ̀yin náà ní wánú o.
3: Ìkankan nu yóò ní wá champion premiership.
1: Middlesbrough àtàwọn àti ikọ̀ Southampton ní semi-final ẹlẹ́ẹ̀kejì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé. Yes. Akọ́kọ́ playoff akọ́kọ́ nìyẹn lánàá. Middlesbrough Southampton ní ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ yẹn. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kí n bá máa gbé òun náà rárá. Màá gbé máàcì ilé náà lọ under 3.5.
2: ọmọ ẹmí mi ò gbé
3: mi ò lọ
2: mi ò lọ mi ò lọ
3: mi ò lọ
1: everybody ṣá
3: mi ò lọ mi ò lọ
1: bóyá kémi náà rí báàsì ọ̀nà ibẹ̀ yẹn ò dá nìyẹn ọ̀nà ibẹ̀ yẹn lọ ẹja awulẹ̀ ṣàǹgbà yẹn ká fi ìfẹsẹ̀wọnsẹ̀ middlesbrough
2: ti ń gbé mi fò ó ti ń gbé mi sáré.
1: ó fẹ́ gbé yín débẹ̀ ni
2: n lọ ọ̀nà ẹ̀jẹ̀ àti padà ọkọ
1: ó tún gbé mi débẹ̀
3: ó ti gbé fò nìyẹn
1: gbé fò
2: ká
1: kúrò ní abẹ yẹn ká lọ sínú líìgì wọn lórílẹ̀‐èdè germany àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wà nínú líìgì orílẹ̀‐èdè germany lọ́sẹ̀ yìí tó ṣe é kájẹ́lé àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo dẹ̀ rí nínú líìgì àgbọ̀jọ orílẹ̀‐èdè germany lé ní ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ osborg àtàwọn àti ikọ̀ borussia mönchengladbach
2: ikọ̀
1: osborg
2: àti
1: mönchengladbach àti jọ wà kọjá kí a máa gbé bọ́ọ̀sì mi lọ́wọ́ nú etí nkùnlé work
2: ṣé àwọn alùpùpù ṣe fáìnà
3: rẹ̀ fáìnà saga
1: ko oki be
2: Borussia
1: Osborg atawon ati Mondeglaba ti fese won se go meji ni kankan fun mi ka de gboju nba over 1.5
3: mo tele over 1.5
2: over 1.5 na ni best yan le gbenu game over 1.5 ni
1: over 1.5
3: over 1.5 for down
1: fun ifese won se laarin ko Osborg atawon ati ko Mondeglaba ti mi to tun wa oni ifese won se laarin ko Hoffenheim atawon ati ko Werder Bremen Hoffenheim ni o joko sile Werder Bremen ni o lo gege bi alejo ninu ifese won se ile yi ma gbe ko Hoffenheim to wa nle ki won bori tabi ki won ta omi 1x
2: 1x 1 up
3: 1x wa okay
1: 1x tabi 1 up fun iko egbe agbabolu Hoffenheim koju iko Werder Bremen Leipzig at
2: Leipzig
1: atawon atiko Sampdoria
3: Leipzig.
2: Yes, okay. You get it. Leipzig. Gbogbo time ti mo stay in the country
1: eh. Germany.
2: Can you understand eh?
1: Ni Germany na bi.
2: No, side the Borussia yen na ni mo stay si.
1: Eh, ibi na mo stay si yen. Won do tutu ma mu me.
2: O tutu ko ni problem be yen ko so mi ni.
1: Eh, ko so mi ni.
2: A ma fi bi e fowo ni bi to po di. Po o mi yen.
1: Amuju bi e wa obule wa ni Germany na.
2: O te ni kan Borussia Bodwesa kbe nkan ke sa sa
1: boye sa bere no bere no ni bere mi kon ni ku so mo
3: bi lo sa bere re
1: ife se won se ileyi Leipzig lati bori straight win ninu ife se won se yen
3: Leipzig
2: guess what a woman like him have your program ta ban se there was a day egbon wa kan wa to mo egbon soja yen ta jo wa se pa saturday yen egbon yen ni ojo yen eni ede lati germany e wa jo n se faji weekend wa ni egbon ma like ko ma fi mo pe aburo mi ni krista ebi o de kin like e ni krista eni o nse ti o je onidoti je ko mo e o le fe polowo oja mo de oblige egbon yen lo fe ma ko moto wo nigeria won ni so ma believe ise ta won se lohun onise won se o ma pe yawo won ni ohun yawo won e german won ni ko ma so german ko so english yen na boyin a se video ni oni ise wo la won se nbe yen won ni awon ma sa bottle water emi empty ki omi awon ma sa oni awon ma lo nda sinu trash kan won lo ma convert eso iye ta won ba sa lo jo jade ni kan ti woman yen so niyan o won se video fi han wa o ikere yin junu kini tin di gota nbi
3: lo ndo won be yen
2: yes o ri radio mo kuku ti so yi awon to mewe ku gbo wa won ta won sanu
1: wawu Stuttgart atawon ati ko Bayer Leverkusen ni ifese won se mi to tu wa ninu league orilede Germany Stuttgart ati ko Leverkusen ifese won se ile go market ni lo fun lodo ti won na over 1.5
2: ah over 1.5 game da pa over 1.5 yes, da
3: over 1.5
2: ah ni ri wa now over 1.5 game da pa
3: ah ni ri 50 na ti o
1: Wolfsburg atawon ati ko Bayern awon na ka die nle ninu league orilede Germany le ni Wolfsburg ni o joko sile Bayern ni o lo gege bi alejo se yo kan ra mo ni abi o dera le fun emi o me but anything to ba ti ni se pelu Bayern lowo yi e kan gbe over 2.5 ti o ba tin je PSG lo e tun ba play o e gbe over 2.5 yo wa
3: go market na ni
2: ki wa ni go market yan
3: over 1.5 le mi lo fun
2: ni temi ati ara ile mi ki game yan o simi te ba bi mi le re ma ri we
1: ki le ri
2: oro ti lojumo Germany lowo eh mo bo Bundesliga se abi ki na pe beyan Germany mo n pe won to
1: ara yan ona na ni Germany
2: so iru game yin sin won le decide lati mu awon opo lo won jade ko si tan fe lose
3: awon opo lo na ma fe gbianjo aje
2: e play
3: wi pe kan le ri mi kan le ri mi
2: tori n te fe gbe gan odi o kere so mi o ni trust
3: ke yan kuku be ko
2: sha no no ti mo fi gbe mo gbe ti lo ko won eh jambi abi ki lo pe won beyan mo gbe beyan need to score against PSG 1.06 e wa go se wa bi go kan 1.06
1: emi ya ti be gbo e wa pe ki mo wa wa de
3: over 1.5 game yen over 1.5 game yen is 1.07
1: awon yen o go ma po again mi mo so lo
3: be emi no emi no so emi no so pe ko le si go yen olohun
1: under 2.5 game yen ato 2 odd.
3: 2 odd werewo under 2.5 e ma wo boya bi 4 point something odd.
2: Ah, o so le tutu.
1: Sara.
3: Ni under 3 under 2.5
1: Charlie ni game yen. Kakan reverse
2: join e. Oji
3: wa na
2: ni. Kakan manual ni.
1: Fan. Iwo wa ni aye ati kakan sari pada si where say ka lo gbe.
2: So e pe awon ti janu ni e koji aye Olorun mo le bayi. E da pada si wa.
3: Be.
1: O ti wo aye mo pe ba
2: ti.
3: O ko lati le.
2: Mo mo pa mo mo aye mi o. Mo pa ti benz. O ba ji ani. O ko Olorun bayi ni ya. Ida waju.
3: Awon benz igba eni
1: kan. Awon mo wa ni o wa volivo.
3: Awon benz igba eni kan, awon benz isin.
2: Ijo mo ti ri benz igbeyin.
3: No, awon benz isin o, sa awon
2: ni.
3: Awon benz isin o, sa awon kiko mo o. Awon ni awon ni tapping ni benz isin bayi.
2: Vboot ati Vboot ati 230 200 regular yen. Alako morun ni.
3: Eh.
2: O ko morun bayi.
3: Be. Go.
2: Oh, wa ma na Olorun wa ko. To se ni sin ni e. Eta da gbe nu lori ori oge na ti ba mo driver o do bu ese
3: gbe
2: wu ti o cross yo o do eyin
1: ya mi do yo no let's be keke le
3: o do pada
2: o ba fi automatic commuter wa la o train lowo ni o jo ba bo si bi film to je pe kidnapper n bo ba na lowo nle
3: o do do ni
2: o mo ko mo ko wa lo commuter lo awon ti pa oraye wa.
3: Ah! Oh boy!
2: Iboni, to ba moto, Iboni on the tip hour. Good Iboni on the tip hour.
3: Iboni on the tip
2: hour.

mẹ́ntì ibi tó fẹ́ gbé rẹ́díò ọ̀hún sí bó ládùúgbò ọbẹ̀ ṣe rí ṣé inú oko ló fẹ́ kọ sí ni àbọ̀nẹ̀ gan lọ́hùn ó fẹ́ kọ ẹsẹ̀ títì ó jẹ́ pé bọ́kọ̀ bá tẹ ọ̀nà gbogbo etí àwọn aráalé gan ni ó kún fún ọ̀nà ọkọ̀ nù súdìò àbí a gbé síbi tó tutù tí ò jìnà sí àwùjọ àwọn ẹni tí tó ṣe pé kinní tí gbogbo ẹ̀ ó sì máa jọ lọ bẹ́ẹ̀ security tún wá ṣe kókó nù ó fẹ́ kọ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó bá jìnà sí security a tiẹ̀ dúpẹ́ àdúpẹ́ àsìkò yìí láwọn ọdún díẹ̀ sẹ́yìn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wọ́n dìídì máa fẹ́ máa múdìí ẹ̀wọ̀nù báríkì ọlọ́pàá àwọn sójà ní orí security ṣùgbọ́n àdúpẹ́ lásìkò yìí àárín ń bọ̀ mọ́ ọba fẹ́ wá kọ́ iléeṣẹ́ rẹ́díò ọkàn sídà security àwọn òṣìṣẹ́ tí ó ṣiṣẹ́ ńbẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ṣiṣẹ́ ńbẹ̀ àwọn àlejò tí ó mọ̀ wá bẹ̀ àwọn ọ̀bàrà tí ó mọ̀ wá bẹ̀ ó kàn sídà rẹ̀ ni mo kọ́kọ́ gbéwò pé ìbò ni bí ìṣe fẹ́ rí àǹgbò wá yá báyìí bí mo ti ń sọ̀rọ̀ yìí bí a ti ń ṣètò iléeṣẹ́ wa yìí ẹ mọ wo ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn lọ́ọ̀kan ni secretariat headquarters àwọn àmọ̀tẹ́kùn à ń wò ajọ́ ń wora wa lọ́ọ̀kan báyìí ni ojú yé mi pé ọ̀fọ́n ò lè fìrùnà gbáǹbi amúlésì bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá gbọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ń sọ ẹ mọ̀ pé àìjìnà sí secretariat mọ́ bọ́n ṣe ń sọ secretariat bẹ́ẹ̀ òun náà ni wọ́n ń pàráàrọ̀ gbogbo àwà yìí ọ̀fún ò lè fìrùnà gbà wá sí pé àwa ń káyò òkè pé bó ni ìta ṣe rí o ẹ lọ bá ń wò tẹyin bọ́ìsì ṣé ìta sèf sa lè jáde nígbà bá parí ètò ṣé a lè gbọ́ná bó ní àgbà a ní à ń wo ọ́fíìsì àmọ̀tẹ́kùn àjọ ń wora wa báyìí ni àjọ ń lo àwọn náà ń lọ wọ́n ń bọ̀ wájú ọ̀dọ̀ wa ni security dúró tán ẹ má gbé polówó yín bọ̀ ẹ má wá wa kàn à ń bẹ ní mọ́kọ́lẹ́ yín premier hotel òkè téńté premier hotel láwà ẹ máa gbé polówó yín bọ̀ ilé ayé ẹ wọlé tọ̀ wá bí ọ̀kín bá dájà rẹ̀ sí ló yẹ gbogbo ẹyọ oko ti bá náà òkè mọ́kọ́lá la dájà sí báyìí ẹ súnmọ́ wa o ẹ máa bọ̀ ẹ wọlé tọ̀ ẹ máa múre bọ̀ àmùtá bá gbéyọ̀ sí náà ní sọmí sí àwa láníyàn ẹ̀yìn lẹni wà ilẹ̀kùn sáwùrú bá ti ẹnikẹ́ni ẹ̀ sí ẹ gbọ́ ayé ò ní jọra àárín gbogbo wa ẹ máa mú polówó ọjà ẹ máa mú bọ̀ wá bá wa òkè téńté mọ́kọ́lá la wà wá korú eléèrí o wọ́n wá mú mi ráǹdì kí n tó wọnú súdìò báyìí láàárọ̀ yìí mo ti kọ́kọ́ dé wọ́n ti mú mi kiri ké bàbá ibi ni bi ibi ire ẹ bá fẹ́ nara ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ nara díẹ̀ kẹ́ ẹ tó ṣètò ibi tẹ́ ẹ wà rèé ibi tẹ́ ẹ ti kọ́kọ́ lè sùn rèé ẹ lè sun 30 minutes ẹ lè sun 1 hour kò síbẹ̀ ifẹ́ sí ẹ máa jayé eyín lọ bí bàbá ibi tí ẹlẹ́fẹ́ fi ṣe ibi táàmọ́ lè rẹjú ìgan ibẹ̀ gan ó tó ohun tí wọ́n ń kọ́ lódìdí òtẹ́ẹ̀lì tẹ́yìn wá pé ẹ ti kọ́ yàrá lọ rẹ́kẹrẹ kẹ pé ká ẹ bá fẹ́ sùn kẹ tó ṣètò ẹ̀sìtò tó fẹ́ nara díẹ̀ tó máa lọ gbogbo ẹ ti wà ńlẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ń dójú ọjà ẹ jẹ́ polówó ọjà a bá ti lọ tá a dé mò ń bọ́ ẹ̀mù kankan wá fún yẹn

0: ẹ̀tọ́ já dọ́là ló gbà ló kankan kan lórí ìkànnì 32 FM ní Ìbàdàn. Ẹni ọ̀rọ̀ jọ dà yín pọ̀, ẹ̀yin oyin tá a fètò yìí tá a fi ń sọrí nù. Láàárọ̀ yìí a tún fi ń kíra wa káàbọ̀ sí ti ilé tuntun tá a kó wa ní orí òkè Premier ní Mọ́kọ́lá Ìbàdàn ni. Ọdún ló dé tà ń sí ọlọ́pàá ò lè mú a. Gbogbo bẹ́ẹ̀ ti ń pè wọ́n bẹ̀rẹ̀ sí í gbé pè báyìí sójú òpó lẹ̀. Ẹ kí wa ẹ ṣàdúà fún wa. Ẹ fẹ́ nu àṣẹ́fí ṣàdúà fún wa ilé tuntun ilé yìí ò gbọ́dọ̀ jóná o. Ó lè ò gbọ́dọ̀ jánlẹ̀ yìí. Ó gbọ́dọ̀ wò ó. Ká tó débí àwòkọ́ṣe ni wá nìbàdàn nínú iṣẹ́ rédíò. Adé àyín báyìí má jà kábàámọ̀ wọ ọlọ́run. Ẹ bá ń ṣàdúrà fẹ́ni dálé iṣẹ́ rédíò wa ilẹ̀ bá ń ṣàdúrà fún bàbá òun. Wàláì ọkùnrin ni. Ọkùnrin tó tọkùnrin ni. Mo mọ̀ tara jẹ́ mo mọ bájẹ́ ti rí la. Àwọn ló jẹ́ kẹ́nu ó yà mí pẹ̀lú gbogbo nǹkan tí mo rí ńlẹ̀ ń bì. Láìṣe àpọ́npo láìsàrékondá láìsàsúnkun sí àbí kápá ń ṣe ìgbétè gangan ibi ìlagba. Ó rán mi létí ìtàn ọ̀rẹ́ méjì kan nígbà kan ìgbà kan sẹ́yìn. Ọ̀kan jẹ́ àgbẹ̀, ọ̀kan jẹ́ akọ̀pẹ́ tí màá dẹ́mu. Bàbá àgbẹ̀ ó lọ ṣe àbẹ̀wò sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tóun máa ń kọ̀pẹ́ tí ń dẹ́mu tiẹ̀. Ó débẹ̀ ẹ̀yìn òun pé ó tọ́jọ́ méjì, ó tọ́jọ́ mẹ́ta. Iṣẹ́ ò sí sàṣì ọ ni ó ti pẹ́ díẹ̀ tó ti yọjú sí a. Pé mọ́ bínú iṣẹ́ pọ̀ lọ́wọ́ ni bá bójò bá ti ń fẹsẹ̀ tẹlẹ̀ báyìí o mọ̀ pàgbẹ́ yìí ráyè jáde. Gbòjò ti ń kásẹ̀ ńlẹ̀ mú ní yọjú sí ọ pé kìnkì ọ lé. Bàbá kọ̀pẹ́ tí òun máa dẹ́mu tiẹ̀ ló bá wọlé pé àlejò ńlá lòun gbà yìí nǹkan tó jẹ́ nǹkan pàtàkì lòun gbọ́dọ̀ fi sọ̀rí òun lálejò. Ẹ mú tó kọ tóun jẹ́ fúrẹ́ẹ̀sì tó jẹ́ pé ajá àbalẹ̀ gidi ni. Ògidì ẹ mú tó nílé ó gbé jáde ó dànù gbágọ̀rọ̀. Dànù gbá ó fìdí ake ìgbésọlẹ̀ sẹ́gbẹ́ ọ̀rẹ́ ó gbé tinú gbá fún pé buaya kó kọ́kọ́ fìyún rẹ̀ ń gbẹ. Ọ̀rẹ́ dé gọ̀ ó dọ̀ ọ́ fún.
1: Ìgbà ló ṣe fún ni.
0: Ó da tinú gbá tán ọ̀rẹ́ tún gbé ta ke ìgbélẹ̀ ó tún dànù gbá ó tún dàyún náà fún gọ̀. Ó ń lọ bẹ́ẹ̀ ìgbà tí ó parí mọnú akègbè yìí ọ̀rẹ́ rẹ̀ wá bá pé bó o lo ṣe rẹ́mu yìí sí ẹmu bó o lo ṣe rí sí bó o lo ṣe rí lẹ́nu bó o lo ṣe rí sẹ́ rẹ̀. Nígbà tí ó yí bàbá àgbẹ̀ yìí tí ó fèsì ó ní ẹmu yìí dá tí ò dá. Ó ní ẹmu yìí ó dá tí ò dá. Ẹ̀yin ò ní pé tí nǹkan bá dáa débì kan a lè pé kíní ìdá tí ò dáa. Wà láì ilé wa yìí ó dáa tí ò dáa. Ẹ̀ní tàn eléyìí ṣe rédíò lójúlé méjì ó jura wọn lọ. Wọ́n fi pálí máa dá súdíò sí méjì máa pebì kan ní kinní kan odidi ilé kọ̀m̀plìtì. Mi ò lè gbé lọ rédíò tá a mọ̀ wá gbọ́kọ̀ ẹsẹ̀ títì mọ́ torí express yìí ń fẹ́rú ẹ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn

ènìyàn Jésù Kristì ìwọ nìkan lálá ti lẹ́yìn mi. Ó dẹ̀ mọ̀ pé n kò lè ènìyàn, mi ò lénìyàn rárá o. Ai o, ìwọ nìkan ṣoṣo ṣàní gbẹ́kẹ̀lé mi. Yé torí pé ṣe láyé retí yé kábò ṣàìbọ̀ ọjọ́ tí wọ́n ṣẹlẹ̀ ìyàwó. Ṣe láyé retí ọjọ́ ẹ̀sìn mi o. Bàmí alágbára gíga gíga nínú àwọn ọ̀run. Ó dẹ̀ mọ̀ pé n kò lè ènìyàn o. Wà fọ̀hun agbára ńlá sínú Ọlọ́run àjíǹde àti iyè ọ̀rọ̀ ló sọ ní Gọ́gọ́tà ní Kálvárì níbi agbárí. Ó wípé ó parí, bẹ́ẹ̀ ni ó parí gbogbo ogun, ó parí gbogbo àwọn ọlọ́lá, ó parí àwọn ìjòyè, ó parí àwọn aláṣẹ bí òkùnkùn àti ẹ̀mí burúkú ojú ọ̀run. Ó ṣẹ́ sátánì légun ẹ̀yìn, ó fọ́ sátánì lórí. Torí pé àṣà kan nípa tirẹ̀ wípé irú ọmọ rẹ̀ yóò fọ sátánì lórí. Mo ṣe pa á ní gbìgísẹ̀, bẹ́ẹ̀ ni ìlérí àti májẹ̀mú yẹn ṣẹ nípasẹ̀ ẹ̀mí rẹ tó fi lélẹ̀ ní Gọ́gọ́tà níbi agbárí, nípasẹ̀ ẹ̀jẹ̀ tó ta sílẹ̀, ẹ̀jẹ̀ májẹ̀mú tí kò sọ agbára rẹ̀ ni tó ń ṣiṣẹ́ agbára lọ́wọ́. Ìwọ nìkan ni ọba mi tó tó gbójúlé, mo lo Olúwa tó tó gbójúlé, mo lo Olúgbàlà tó lágbára gan ni. Yé torí náà ni ayé ò fi lè gbà mí lọ́wọ́ rẹ̀. Òun ló wá mi rí, òun ló gbà mí, òun ló rà mí padà, òun ló dáwọ́lé mi, òun ló mí sí mi, òun ló tún mi ṣe, òun ló tún mi tò, òun ló gbé mi ró, òun ló sọ mí dọmọtọmọtọmọtọmọ. Òun ni ò jẹ́ sọ́nù, òun ni ò jẹ́ sọ́mọnù. Màmá mo rò pé òun gbàdúrà, darapọ̀ mọ́ àdúrà ìgbàdúrà yìí. Bá Ọlọ́run sọ̀rọ̀, jẹ́ kó lè gbóhùn tirẹ̀ náà. Ó ń ṣe òun ńlá, èyí tẹ́nikẹ́ni ò lè ṣe fún ènìyàn. Ohun gbogbo ó lè má ṣe é ṣe, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Ó máa ń pa àwọn ìka ènìyàn lẹ́nu mọ́. Ó fi agbára fún ẹni tí kò ní agbára, ó fi ipá fún ẹni tí kò ní ipá. Ẹni tó ń káàárẹ̀ bẹ́ẹ̀ ni a sọ agbára wọn dọ̀tun. Bẹ́ẹ̀ ni àwọn tó dúró de Olúwa, èmi tó dúró de Olúwa, Jésù ti tún agbára mi ṣe o, ó ti tún agbára mi ṣe o. Èmi ò fi yẹ gòkè bíìdì, èmi ń fi yẹ gòkè bíìdì, mo sáré kò lè rẹ̀ mi rárá. Ìrètí ọ̀tá ni pé kó rẹ̀ ọ́, má wọ́rì, gbẹ́kẹ̀lé ní Jésù mo ṣàgbẹ́kẹ́. Ó ti gbà mí sẹ́ o, ojú kò lè tì mí rárá, ojú ò lè tì ọ́, ojú ò lè tì mí. Ìrètí àwọn ènìyàn kò lè ṣẹ́, àfojúsùn wọn kò ní wá sí ìmúṣẹ. Ẹni tó ṣe lóore tó fi bí sàn yẹn kò lè wo tí ẹ ò lè borí. Àtàwọn tó jọ pera wọn kúnra àti gbogbo àwọn tó tan ìrere ìbànújẹ́ tí wọ́n tàn kiri lórí ayé rẹ, ọ̀rọ̀ wọn ò lè borí. Rántí pé a ní àti àwọn èké àti ète ibi a máa fi iná sí ni, iná máa run wọn dànù. Iṣẹ́ tí sátani babalá wọn rán wọn ni wọ́n ń ṣe. Ìkà ni wọ́n, àwọn afibi sólóore ènìyàn. Bíbélì ti sọ wípé ibi kì yóò kúrò nílé ẹni tó fi ibi san eré. Mẹ rántí bẹ́ẹ̀, torí náà má join àwọn tó ń fi ibi san eré. Ìwọ ṣàtẹ̀síwájú, gba Kristì ní Olúwa, gbẹ́kẹ̀lé sinmi lé, dúró nínú rẹ̀. Òtítọ́ ni Ọlọ́run, òtítọ́ Ọlọ́run, òdodo Ọlọ́run tó fi ìmọ́lẹ̀ bóra bí aṣọ. Bàbá mi tí kì í ti ìkàlẹ̀ yìí, a dúró gbọngbọn lẹ́yìn aṣòótọ́. Ó ní àwọn olóòótọ́ mú ní ìgboyà bí kìnìún. Dúró nínú rẹ̀, dúró nínú òtítọ́, gbà á láàyè ní ọ̀tún bí o tilẹ̀ ti rìn kúrò lọ́dọ̀ rẹ̀. Pé wọlé lónìí, fàyè fún lónìí, bẹ́ẹ̀ ni ó ṣetán láti ṣe ohun ọ̀tún nínú ayé èmi àti rẹ. Mo ní ara nǹkan tí Kristì mú wá tó wá ṣe láyé, o tí àjíǹde dúró fún. Kákan mọ́mọ́ lọ rojọ́ ká máa ro àmàlàjẹ̀ bàjẹ́ rẹsì jollof rice chicken. Ìyẹn kọ́ ohun tí Kristì mú wá, òun ni àjọyọ̀ nínú ẹ̀mí, àṣẹ ayọ̀ ńlá nínú ẹ̀mí, ìfẹ́ tó ga ju gbogbo ìfẹ́ lọ, olólùfẹ́ ọ̀wọ́n tó fẹ́ èmi àti rẹ. Ohun tó mú wá, òun ni ó farahàn. Ó ní ẹni tó fẹ́ ó ṣàìsàn. Lẹ́yìn ìgbà yẹn wọ́n tún mú ìròyìn lọ́ba pé ẹni yẹn kan ó ti kú. Lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ wípé wọ́n ti fi òkúta ṣọ́ọ̀kì ayé ẹ̀ pa. Gbogbo tá a fi ṣọ́ọ̀kì ayé èmi àti rẹ pa, tá a fi dí ọ pa pé láyé kó tiẹ̀ máa rùn sáwọn
gbogbo e patapata mo ti e fe gburo re ah gbogbo eni ti o fe gburo re mo ni oju oluwa koro si mo gbogbo eni to ngohun re to so pe ki lo tun wi ah bo loruko baba mo ati e mo eni ti o fe gbohun re won oni gbohun ti re mo loruko jesus christ tori pa olorun ajinde o dide ti won ah ah olorun to gbagbo yen o tori e lo se ye ko gba olorun igbo amo ti o fe gburo lasaru mo olorun jo won loju ah olorun dide ninu agbara re o mu idiwo ati dena ti awon family e gan ti won science ti won fowo si o mu kuro o wa tesi waju nigbati ade ese ogoji yen jesus so pe jesus wi fun pe emi ko ti wi fun o pe bi iwo ba gbagbo iwo yo ri ogo olorun ara je ki so fun yin nigbati mo bere rin ajo ti mo darapo mo ijo olorun mi o ti e ti ise iribo mi o ti mo nkankan ese wura yi ni olorun koko fi sinu opolo mi even with a bakabashima, a big woman will tell him on cotton jack Christie. Benny Moshi long king rome, Benny Shubano Jay at Yagbara, a lot of sorrow, sin of Palami, only be beauty and mommy, only be bedding me or mommy to one, you'll be ready. Shubano Jack, they send me no dirty answer. Be what bag bag bo, more one monk cotton jay bag bo, Shubano rain, more bag bo. Mo gba Jesu ni Oluwa mo gba ni Olubala ohun ni eleda ohun ni aseda ohun ni ka pari pari ola porogodo yi oh ohun ni Olorun akoda aye aseda orun ohun ni alpha ohun ni omega ohun ni ipilese ohun ni opin ohun ni Olorun to mo opin lati ibere yari kabo side nje o gbagbo nje o mo nje o ti e fi yesi ipe o wa lodo re pe wole o faye gba Kristi ninu aye re aye ya yi pada o ti gbogbo ba le gba wole a o bo lowo iro ati etan ati eke ati abosi ti an ba kakiri be ni a gba a ta ba gba be ni yo bi yo se ri gan niyan oni ti iwo ba gbagbo iwo yo ri ogo olorun eh nigba na ni won gbe okuta na kuro ah olorun emi mimo oro re ti o jade ti o tumi sile ti o mu idiwa ati irina kuro Oluwa so ninu emi lati ninu emi re wa loni nipa agbara ejere ani nipa ase kawari je ki oro agbara jade sa idiwo ati dena ki gbogbo e fo danu baba mi ko mu mi jagbangba eh baba wa mu mi jagbangba olori aye ojo wa mu mi jagbangba legba na jesu gbadura odupe lowo olorun be ni awa na fi ope fun olorun emi mi ti e ba ise ide adupe fun oro ti e ti en ba wa so lowo lore tori pe iye ni o fun wa ni iye o fun wa ni agbara oh Benny, nigbati o wa de ese keta le ni ogoji nitori akoko wa o ni nigbati o si ti wi pe to si wi be ton pe ewo emu gbogbo idiwo ati dena ati gbogbo to de ti gbadura si olorun baba omo ati emi mo meta loko nigbati olorun fe dorun ataye na o pe meta loko o pe executive ah awon eyan kan ni awon o fe sko olorun ni igbimo igbimo olorun won dide won wa ni isoko won duro wa mu wa mu o awon omo ogun orun gba ise won sise agbara won mu iyeto iku lo won gba iku jade lowo lasaru won yi lasaru pada agbara to ti doku ye o gba iye ayo sky moshkaba ni verse 42 oni emi si ti mo pe iwo a tun ma gbo temi nigba gbogbo sugbon nitori ijo awon eriyan won nitori awon eyoyo olorun e mo wa se iyanu nla eh ese keta le ni ogoji ye so wi pe nigba ti o si ti wi be tan o ki gbe ni ohun rara pe lasaru jade wa eh iwo na ma so fun olorun gbogbo to ti doku ninu aye mi jade wa sinu ogo aye awon omo mi jade wa sinu ogo eh gbogbo ah gbogbo ayo aye mi jade bo sita ah isupo pada si rere ninu aye mi o ya bere si farahan eh itura aye mi wo so pipe aye mi bere si farahan idande aye mi bere si farahan mo jade tiyi tiyi tola tola togo togo tiyanu tiyanu tase tase tayo tayo ni oruko olorun baba omo ati emo ka to tun pade oruko mi ni mo tun rayo lanre waju alaafia pe jesu

0: A lérò wípé ẹ ti di alábùkún fún látàrí ètò yìí. Tó bá rí bẹ́ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀.
1: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9, àwàdà bàbá àwàdà.
2: My people, this is not the station where they tussle your body with Petalicious Betty with the Boss Brain.
3: Betty with the Boss Brain.
4: Best music.
5: You're in the mix.
6: Best music.
2: Best music. 32 FM 94.9.

0: Yeah. Hello.
1: Hello, Abisha.
0: Yes, sir.
1: Oh, it's 2 FM.
0: Pẹ̀lú ògo ọlọ́run àti àtẹ̀lé ànábì.

0: ẹ̀kábọ̀ padà látòjú ọjà Dairy 2 FM 94.9 ìkànnì ẹ̀dẹ́rìn pọ̀ òṣùnú Laughter House lórí òkè Mọ́kọ́lá nílùú Ìbàdàn. All right, ask your joke pope ilẹ̀ báyìí fáwọn ara ilé kẹ́yìn náà lè bá wa dá sí tó ń lọ lórí nǹkan tàbí pẹ̀lú kẹ́lu.
1: Christian.
0: Mami.
1: Christian.
0: Ma.
1: Christian.
0: Ma, mo dá yín lọ ma.
1: Ọ̀pẹ́ ètò.
0: Yes, ma.
1: Lẹ́ẹ̀kan sí.
0: Yes, ma.
1: Ṣé a rí ìgbàlá ni ẹnìkan ò láyé? Èmi ò nífẹ̀ẹ́ sí bí bàbá Dr. Osepe bó ṣe ń darí ìrìn àjọ pa. Kò sí àdùn níbẹ̀ náà. Ṣé bí àwọn Asian Confederation ṣe dúró àwọn European Confederation gbogbo Super Trophies ni wọ́n tí wọ́n gbá final kò ń ṣe ìgbésẹ̀ méjì náà lè gbé dù dáadáa. Bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso sí wa ní Áfíríkà yìí kò ṣègbè méjì tó kúrú àti bàṣẹ́ ni wọ́n fi kú àbùkù àti ẹ̀gbẹ́rẹ́ wa lára. Ọ̀rọ̀ tó jẹ́ wípé nínú ìwé Yorùbá ni àìláṣọ lára àìláṣọ lọ́rùn eégún ó tàpérè fọmọ orúkọ àìláṣọ lọ́rùn pàtàkì tàpérè fọmọ orúkọ. Ṣé wọ́n wá láwọn olùdámọ̀ràn gidi ni tó lè pè wọ́n ṣàkíyèsí pé bí wọ́n ṣe ń ṣe lọ́bọjọ̀bọ jágidàgidi kò dáa pàápàá kò bójú mu

0: fẹsẹ mọ san laarin Liverpool ati Chelsea ti wa sopin omi ayuko kan na ni ata lo. Ọgbẹ́ni Lekan Sheriff o dabi pe ke wa golo ke mo fi sere flash yi o nsare rara. Ojú ti la kọjá gbogbo nkan báyìí torí Ọlọ́run. Ẹ kẹ wá golo kẹ ṣájọ kẹ mọ fínrin kan lù. Iléeṣẹ́ rédíò lélẹ̀.
1: Ọlọ́run.
0: Iléeṣẹ́ rédíò tó ti ga tó ti ga tó ti ga. Mo mọ̀ bá bàbá ìdúpẹ́ o.
1: Ìwọ́n lè ju ti mo fi rírọ.
0: Iléeṣẹ́ Ọlọ́run.

0: 0902 00094 9. Ẹ gbọ́ sórí Instagram mi, mo post update kan síbẹ̀, ẹ ti rí logo Shooting Stars níbẹ̀. Kí ni Barawo àti Shooting gbá ní first leg? Kí ni wọ́n gbá ní first leg? I have up to 40 tickets for now.
1: Ó kí ni àǹkẹ́ ti tọ́rọ ìṣòro? A kà máa bí sí àlàyé kékeré.
0: Hello? Tọ́.
1: I have a very big God in you.
0: Tá a bá ti padà kúrò lórí kọ́ọ̀ta bá ti ṣètò lọ alébágbé kọ́ ọmọ
1: òun.
0: Má dàpọ̀ àwọn náà là ń dá padà ń dá kó ló jẹ́ kí n fàyè sílẹ̀. Ẹ káàsán sá o. Ẹ káàsán o.
2: Hello.
0: À ń gbọ́ yín sá, ẹ máa bá a bọ̀, ẹ máa mọ́ràn yín bọ̀, à ń gbọ́ yín sá.
3: Hello.

wọlọ́wọ́ àyẹ̀rù gbèsè ayé tó fẹ́ gbé ẹkú dédé àsìkò yẹ ẹkú àfọmọnìyàn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà àjọ business entrepreneurship project àwọn náírà mi wádé o wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titiyin ẹ̀yin lè tú sírú ayé tẹ́ ẹ fẹ́ gbé yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́ you need to choose between wealth and poverty ntí àjọ business entrepreneurship project tó gbé dání rèé akọ́mọ nírọ̀rí ni wọ́n tí wọ́n wá jòkó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́ wọ́n ń lọ primary wọ́n ń lọ secondary wọ́n ń lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ lomiín bá parí tán yóò tún padà sí labour market ni ntí ò fi kúnrin àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú fi kún wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí ire jẹ́ tiẹ̀ o mo wá kí ọ kú oríire gbá business entrepreneurship project wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún ìwọ́ tó wà ní ọmọ ọdún méjìdínlógún títí di ọmọ àádọ́rùn ọdún 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún bó ló ti rí bẹ́ẹ̀ ọjọ́ òṣìṣẹ́ ìjọba ni àbọ̀ ọjọ́ òṣìṣẹ́ aládàáni wọ́n gbà ọ́ ṣiṣẹ́ ni àbí rìtáyárí ọ̀ ń gba sálárì ni tàbọ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan àbẹ́ni ọ́ dá iléeṣẹ́ gan-an lẹ̀ àṣẹ ọ̀nà làgídí ń bẹ téèyàn lè fi dèèyàn ọpọlọ làá fi rówó kèése kìràkìtà business entrepreneurship project kì í ṣe ponzi scheme kì í ṣe sògùdògójì bá pé wọn ni ẹ dáwọ́ jọ ẹ kówó lẹ̀ wọ́n wà ní ẹ máa lọ bó bá dìgbà báyẹn wàá gbowó yín ǹgbọ́ bá yá ní wọn bá ní nẹ́tíwọ̀kì ọ̀dá wọn bá palẹ̀ gbogbo dúkìá kálukú mọ́ ẹ̀kọ́ téèyàn ní tẹ́kọ̀ọ́wé fi dọ̀rọ̀ fún ni òun ni business entrepreneurship project gbé dání ni wọ́n fi ní ẹni ọba wà lábẹ́ ọdún méjìdínlógún bóyá bíi 17 years wásàlẹ̀ ọ̀ gbúdọ̀ apply o ẹni ọba sì ti dàgbà tó ti kọjá 90 years tó ti wà 91 sókè òun náà kọ́ máa apply láàrin 18 years sí 90 years òun làwọn èèyàn tètò yìí wà fún ẹ máa wá gbọ́ bọ́ ọba wà lẹ́sẹ̀ 3 máa apply o ọmọ tó bá ti parí secondary school ètò yìí wà fún ọwà ń poli ni ọwà college of education ni ọwà ní university ni tiẹ̀ dayọ̀ gbá àjọ business entrepreneurship project yìí láàrin ọdún mẹ́fà tọ́lọ́wọ́n bá fìdí wọn kalẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà èèyàn 10,000 ló ti jàǹfààní lára wọn àwọn gangan fúnra wọn wọ́n ti fídí family tó lé ní 1,000 lórílẹ̀-èdè nàìjíríà látara aṣẹ́ tí wọ́n ń ṣe káyọ̀ lè máa pọ́ dájú ó legit ìgbà wọn àrípọ́ legit ipe kálukú ló lè jàǹfààní bẹ́ẹ̀ náà fi wá wò pé ẹja taari tá à ń ṣe sórí afẹ́fẹ́ eléyìí kọjá dandan ntọ́ ọba fẹ́ ṣe tọ́láàrí ó fi dá òun ni wọ́n ń pè ní business entrepreneurship project wọ́n wá nídìí bá ti wà lórí afẹ́fẹ́ báyìí kí n máa forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn èèyàn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn nìkan kí ni wọ́n fòó kọ́ wọn ṣe tírénì kan bẹ tá máa ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń di ọlọ́lá dọlọ́lá yìí owó ni wọ́n ń gbà o ṣùgbọ́n wọ́n níbi bá ti wà lórí ètò èèyàn 50 àkọ́kọ́ tó bá ti tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn sórí nọ́mbà tí mo fẹ́ pè yìí wọ́n láǹfààní àti àdmìtì wọn wọlé lọ́fẹ̀ẹ́ wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ nọ́mbà tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ni ó kọ yín nìkan náà ní kẹ́ sẹ́ndì síbẹ̀ 08188 9787 má dọ́là sí o ọ̀la tẹ́lòmíín dá sí gbogbo ohun tí ń gbọ́ ní nǹkan dáadáa òun ló ń fà á tó fi ń dèrò ẹ̀yìn dòní torí pé bàbá ti ń dọ́là sí ẹ ti wọ̀rọ̀ rẹ nù gbìyànjú kọ sọ́nà ọ̀la kalẹ̀ láìsúṣẹ́ táwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ tó bá dé ọmọ ní yọ̀ọ̀dà àfúdádì wa àbí mọ́mì wa business entrepreneurship project tí àtẹ̀jíṣẹ́ ọkọ̀ rẹ síbẹ̀ 08 1 02 88 9787 ààrẹ kẹ́rí lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ má jà á máa wo gbogbo àìṣedédé àti àwọn òkùnà wa ká máa wá fìtì sí pé nàìjíríà factor ó ní bàbá jẹ́ ọmọ nàìjíríà kò ní ká settle for less èyí ò ní pé má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọjọ́ ọmọ nàìjíríà opportunities pọ̀ lórílẹ̀-èdè yìí ìwọ ni kò gra

tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti. Àwọn orí atọ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: iléeṣẹ́ My Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plots of land ní Mòwe Ọ̀fadà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti Redeem Town àti Vega Bus Stop. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀kalẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà, àtẹ̀tà Mòwe fẹ́ sọ́ǹtàn. Fìstú là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéyìn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited ilé iṣẹ́ tó ṣe fọkàn tán lórí káralẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. What a ton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: You're listening to 32 FM 94.9.
6: 32 FM 94.9. Fenye Laughter House Orioke Tente Premier Makola Ibadan Latin

0: Ekabo pada Sodietua Beloba, Econi Fenye, 32 FM 94.9. Lati Laughter House, Premier Hotel, Orioke Tente Mokola, Ibadan. Letin Lamfani, Latima Boa, Tessin Lamfani, Atima Wawa, Kete Kete, Yalojo Poti, Facebook at YouTube, 32 FM 949. Fenye. Alagba Kim Raji, Alasha Tuludari, Rua Farm. Àwọn náà ni àlejò wa lónìí. Ọ̀rọ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ gbíngbìn bá a ṣe ń gbin ọ̀gẹ̀dẹ̀ òun náà ni à ń sọ̀rọ̀ ọba ní àsìkò tá a wà yìí. Mo ń bèrè lẹ́ẹ̀kan pé ọ̀gẹ̀dẹ̀ wa ń gbà bá kúrò rẹ̀ tán ṣó ní bá a ṣe lè ṣe lọ́jọ́ tí ò fi ní tètè bàjẹ́.
1: Bẹ́ẹ̀ni ta bá ti kó síbi tí torí ooru ló máa ń mú kọ́gẹ̀dẹ̀ pọ́n. Tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ̀ tíì ṣetán láti ta ọ̀gẹ̀dẹ̀ yín ẹ̀ expose ẹ̀ síbi tí atẹgun àti fẹsí.
0: Okay.
1: Even tẹ bá ń wò nínú ọyẹ ọ̀gẹ̀dẹ̀ òun tètè ń pọ́n. Wọ́n máa lótútù ló mú òtútù ló mú òtútù tí ooru tí ò sí ni ò ṣe jẹ́ kó tètè pọ́n. Tó bá yẹ pé ọlọ́run da yín lọ́la dáadáa gan ẹ lè ní yàrá kan tí èsì máa wà nú ẹ̀.
0: Okay.
1: Torí kò sí àgbẹ̀ tí ò yẹ kó ní èsì kó ní stock kan tó máa jẹ́ èsì ló wà ń bẹ̀ láti preserve seed láti preserve so many things. Obi tó bá tutù gan kòkòrò lè dúró síbẹ̀ torí àwọn gan nílé withdraw wọn nílé withstand temperature yẹn ṣe ti understand so tẹ́ bá ti fẹ́ kọ́ gẹ̀dẹ̀ yín pọ́n ẹ kò síbi tí atẹ́gùn àti fẹsẹ̀ tó tutù ẹ tí ó dẹ̀ tutù díẹ̀.
0: Oko ọ̀gẹ̀dẹ̀ ǹjẹ́ àwọn màálù lè jẹ́ ṣẹran lè jẹ́.
1: Àwọn jẹ́ o wọ́n ti ẹ̀ ń jẹ́ seriously ni tí wọ́n ti ẹ̀ ní jẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ ẹ gbé rí rárá wọ́n á jẹ́ mọ́lẹ̀ wọ́n á tín mọ́lẹ̀ débi pé tipátipá lẹ́ fi mọ̀ pé wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ síbí rí. Even gan ẹnu wọn yẹn tán bá ti bọ̀ lẹ́ẹ̀kan iṣu ọ̀gẹ̀dẹ̀ tẹ̀yìn ń pọ́n lé ọwọ́ kan náà máa kí náà máa sọ àlọ́ ẹ̀ náà máa kì bẹ́nu ó tán síbẹ̀ nìyẹn.
0: Àwọn ẹyẹ ń kọ́.
1: Ṣé ọ̀gẹ̀dẹ̀
0: bóyá kan lè máa dà lu kí wọ́n máa sá jẹ.
1: Ìyẹn ṣé ètò ti sọ àbí.
0: Àwọn ọ̀gẹ̀dẹ̀
1: tó ti sọ à ń lẹ̀ àbí.
0: Tó wà lórí igi rẹ̀
1: bóyá. Ẹyẹ ń jẹ dáadáa ẹyẹ ń jẹ dáadáa ìyẹn gan lẹ́ fi mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ yìí ti gbó. Ìyẹn lẹ́ fi mọ̀ pé ẹyẹ ò lè jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú. Èyí tó ti pọ́n náà ná máa jẹ.
0: Èyí tó ti pọ́n ni wọ́n ń jẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìpèníjà wo wá ni àwọn àgbẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ lè kojú?
1: Àìmọye náà ni nọmba one tí àgbẹ̀ tí ò bá tọ́jú oko ọ̀gẹ̀dẹ̀ tí gbó fi mú ìpèníjà ńlá ni o. Ìyẹn gan ni the first ìpèníjà. Ẹlẹ́ẹ̀kejì àtúntí rí ọ̀gẹ̀dẹ̀ tàfẹ́ ni tí ò bá ṣe ń wo ọ̀kẹ́ dáadáa. Yes, gbogbo nǹkan ló ní. Béèyàn ṣe máa ń plan ẹ.
0: Okay.
1: Ẹ lè fẹ́ gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ń sìn kẹ má lè plan ẹ. Àwọn míì wà tó yẹ pé ọ̀gẹ̀dẹ̀ wọn máa fi ṣe ọ̀gẹ̀dẹ̀ wọn fi ṣe ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó dẹ̀ máa mú owó wá gidi gan. Ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ yes. Ẹ dẹ̀rí pé ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń sìn ó ti di gbajúgbajà táwọn èèyàn máa ń jẹ́.
0: Láti lè fi
1: so ẹni tó bá lè máa ṣe lọ́pọ̀lọpọ̀ even gan wọn ń kó lọ sílùú òyìnbó.
0: Àwọn ní plantain náà.
1: Yes.
0: Àwọn náà tún ra rú tiwọn náà pẹ̀lú.
1: Bẹ́ẹ̀ ni àwọn náà ń rà. So individual náà though ilé ìtẹ́bá tà sọ́jà ara ẹ̀ náà ni individual àti lọ rà. Tẹ̀mọ̀ individual lè wá bá yín lóko kó lóun fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ 200 naira ọ̀gẹ̀dẹ̀ 500 naira but táwọn ìyá yẹn bá ti rà á tán ti lọ tún ṣe.
0: Ṣó làwọn ilé iṣẹ́ tí àwọn náà ń lo ọ̀gẹ̀dẹ̀ bóyá tí wọ́n ń rọ ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀ yanturu.
1: Mo mọ ilé iṣẹ́ kan gbà kan bó ti fóde ń sìn àwọn ara ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n á process ẹ̀ wọ́n á gbé lọ sílùú òyìnbó láti fi ṣe bóyá bíi plantain chips.
0: Okay.
1: Kì í ṣe chips tí wọ́n ń dín jẹ bẹ́ẹ̀ náà.
0: Okay.
1: But wọ́n á ṣe in a dry way tó máa park ẹ̀ tó máa gbé lọ sílùú òyìnbó.
0: Àwọn irin iṣẹ́ wo làgbẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ yẹ ó ní.
1: Ṣé mo
0: ti dá bá ṣe ó dá o n fẹ́ dákú ọ̀gẹ̀dẹ̀ o kí ni mo gbọ́dọ̀ kọ́kọ́ ní.
1: Ṣé mo kì í ṣe gbogbo èèyàn ló ní agbára láti ra àwọn machines.
0: Okay.
1: Ṣùgbọ́n tó bá ní agbára àti ra machines bíi mountain stiller and cultivator irú yẹn òun máa ma fi weed oko ọ̀gẹ̀dẹ̀. Ṣé ẹ dẹ̀mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ ni gẹ́gẹ́ mo ṣe sọ distance ẹ̀ fún yín ààyè wà dáadáa. Fún ọ̀gẹ̀dẹ̀ even gan ìgbà tẹ bá ṣẹ̀ṣẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ yín ní kékeré ẹ lè ta crop ẹ̀ pẹ̀lú bóyá bíi watermelon. Ṣé mo kó watermelon ń fà lọ ti ẹ̀ ni ẹ ti máa kọ́kọ́ ka owó kan látara ẹ̀. Ẹlòmíì ó lè jẹ́ ẹ̀gúsí ló mọ wọ́ ẹ̀ á gbin ẹ̀gúsí yẹn á máa fà lọ nísàlẹ̀. Ẹlòmíì potato ló máa mọ wọ́ ẹ̀ á gbin potato sí lè mọ ọ̀gẹ̀dẹ̀ yes.
0: Okay.
1: Even all those cover crop àwọn crop tó ń fà ń lẹ̀lẹ̀ yẹn ó tún máa protect ọ̀gẹ̀dẹ̀ láti jẹ́ kí igbó lè tètè yọ láti lè cover igbó yẹn. So oríṣiríṣiríṣi ẹlòmíì lè gbin cucumber tepe won gbe sibe na ye tori la ni 2.5 meters ta so yen
0: okay
1: aimoye nkan to le wo ibe lo
0: ibrahim adeoye lojo po facebook an rowo yin alaje mufta o ogunrin de marin doti el michael oluro timi bile sami emotion eku kiki wa o e se ti e lanfani lati ma gbo wa a se ojo opo bayi fun anfani awon ara ile lati bere bere kan abomi nipa ogbin ogere ki ibere yin oruko yin ibi te tin pe wa ibi te tin pe wa oruko yin ibi e tin pe wa ati ibere yin ni soki number te lanfani ati pe si wole lasiko ta wa yi 0906 2009 49 0906 2 odometa 949 0906 2 odometa 949 oni awon number ti e lanfani lati pe si wole ni role oni lati bere bere kan abomi nipa ogbin ogede lo wa lejo wa ni role

0: ìrìnbalẹ̀ pé à oko tí mo fẹ́ lọ da owó lè yìí ní ìní ṣọ́ọ̀tì bọ́m̀bẹ̀ pé tọ́jọ̀dẹ̀ mi bá ti ń jáde direct ó níbi tí màá tà sí iṣẹ́ assignment wo náà ń ṣe lórí ìyẹn kò fojú ni ládolú ń lò.
1: ẹ ṣe gan ni gẹ́gẹ́ bí nǹkan tí a sọ tí èèyàn bá fẹ́ ṣe ẹ́ ní okòwò kì í ṣọ̀gẹ̀dẹ̀ nìkan ẹ ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa ẹ̀dẹ̀ ní láti parí ẹ̀ dáadáa kínní kan dẹ̀ wà tá a máa ń sọ ọ máa ń pè ní good agricultural practice
2: okay.
1: ẹ ní láti ṣe nǹkan tó dùn rí tó yẹ pé táwọn ẹ̀gán bá dé ọ̀dọ̀ yín wọ́n á mọ̀ pé nǹkan tó gbogbo èèyàn tó fẹ́ fowó ra nǹkan ní ọmọ tó ń fẹ́ fowó wọn ra o kò sẹ́ni tó ṣe tá à ti fowó ẹ̀ ràràkurà tẹ bá ti ṣe bó ṣe kẹ́ ẹ ṣe á rí bó ṣe kẹ́ ẹ kó rí tó yẹ pé táwọn ẹ̀gán bá gbé ọ̀gẹ̀dẹ̀ síwájú
2: lọ́sùn.
3: ẹ̀lọ́
2: ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́.
3: ẹ kúrọ̀ lẹ́ o.
2: yes
3: sir. ẹ kú ètò.
2: yes sir orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè.
3: Ọlásùnbàdì Akẹ́ lórúkọ mi.
2: à ń gbọ́ yín sọ.
3: látọ̀ nàrà. ẹ jọ ṣé àwọn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ yẹn náà lè gbé pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ní ńlá.
2: ok ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ṣoṣe gbìn mọ́ ọ̀gẹ̀dẹ̀ ńlá. bẹ́ẹ̀ni ẹ lè
1: gbìn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mọ́ ọ̀gẹ̀dẹ̀ ńlá. torí kò sí nǹkan tó ń pè ní cross pollination lára ẹ̀ kò sí pollination lára ọ̀gẹ̀dẹ̀ ònkálukú adádúró tiẹ̀ ni. so ẹ lè gbìn wẹ́wẹ́ mọ́ ní ńlá ẹ dẹ̀ mọ́ ònkálukú ló máa dúró tiẹ̀ ìyàtọ̀ dẹ̀ wà láàrin ẹ̀.
2: hello
4: hello
2: hello ma.
4: ẹ kúrọ̀ lẹ.
2: ẹ kúrọ̀ lẹ ma o.
4: ẹ kú ètò.
2: ètò ni o àgbẹ̀lọ́ba rẹ.
4: ẹ rí ilé wọ̀ lágbára ọlọ́run.
2: ami.
4: ọpẹ́ ló yẹ rúni látọ̀ rẹ̀.
2: ẹ kúrọ̀ lẹ.
4: ṣé ẹ rí ọ̀rọ̀ gẹ̀dẹ̀ tí wọ́n sọ yẹn.
2: ẹ ń gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ nílùú ọ̀yọ́ báyìí.
4: bàbá ẹ kú sílé yóò tura o.
2: ami.
4: lọ́wọ́ wa pẹ̀lú yìí.
2: ami.
4: mo kàn fẹ́ béèrè oríṣi ọ̀gẹ̀dẹ̀ kan ọ̀gẹ̀dẹ̀ pupa tó máa ń pọ́n lára yẹn. sílẹ̀ Yorùbá la ti ní àbáṣe wá sílẹ̀ Yorùbá.
1: Ìgbàtí
4: ọ̀ máa ń dàbí ọ̀gẹ̀dẹ̀
1: babayi. ó fẹ́ dàbí ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ara ẹ̀ máa ń pupa.
4: ó máa ń dàbí ọ̀mìnì.
1: bẹ́ẹ̀ ni even gan igi ẹ̀ ò kí ń ga igi ọ̀gẹ̀dẹ̀ yẹn kì í ga ọ̀gẹ̀dẹ̀ yẹn èmi gbọ́njú ba láyé ni o mo dẹ̀ gbọ́njú ba nílẹ̀ Yorùbá náà ni. ibi tó ti ṣẹ̀ wá àti ìṣiṣẹ́ ló dé ibẹ̀ yẹn ṣùgbọ́n ọ̀gẹ̀dẹ̀ general ọ̀gẹ̀dẹ̀ ni tẹ bá délẹ̀ ibo náà ẹ bá tẹ bá dé níwò ẹ ẹ bá ọ̀gẹ̀dẹ̀ gidi ni.
2: zero nine zero six two odo mẹta 949 zero nine zero six 2949 àwọn nọmba tí ẹ láǹfààní àti fi pè wá wọlé nírọ̀lẹ́ òní òun náà lélẹ́yìí láti dá sí bákan náà lẹ́lẹ́ gba ojú òpó ti facebook wọlé ìyẹn 32FM949 fẹ̀yìn ẹ̀. hello
3: hello
2: hello ẹ kúrọ̀ lẹ́.
3: ẹ kúrọ̀ lẹ́ o.
2: yes sir.
3: ẹ kú ètò.
2: yes sir.
3: ẹ dákun mo ní sẹ́yìn lè gbé ọgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀wẹ̀ẹ̀wẹ̀ tí jẹun pẹ̀lú àgbàgbà yẹn pọ̀.
1: ó possible sir ó possible ẹ lè gbin papọ̀ oníkálukú hello sir ẹ lè gbin papọ̀ oníkálukú adúró
3: tí ó
1: tọ́ hello sir.
2: à ń gbọ́ yín.
3: mo ní sẹ́yìn èèyàn lè gbin ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ yẹn.
2: bẹ́ẹ̀ ni wọ́n náà wọ́n ń dayín lóyìn.
1: bẹ́ẹ̀ ni ẹ o ẹ lè gbin
3: náà
1: ẹ lè gbin oníkálukú adádúró tí ẹ ní tí kàn ní dìkan lọ́wọ́ ẹ lè gbin papọ̀.
2: ẹ ṣeun. 0906-2009-49 àwọn nọmba tí ẹ lè fi pè wọlé fún ti ìrọ̀lẹ́ yìí òun náà nù orúkọ yín ibi tí ẹ ti ń pè wá. hello
5: hello
2: hello ẹ kúrọ̀ lẹ́ o.
6: ẹ kúrọ̀ lẹ́.
2: yes
6: ẹ kú iṣẹ́.
2: yes à ń gbọ́ yín o. hello ìpè wọn rèé.

0: láti kọni 32FM 94.9 àti gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa kú dédé àsìkò yìí pápá jùlọ akíwà káàbọ̀ sórí ètò nìbàdàn láwà ìbàdàn láwà tá a ti ń jayé ìbàdàn láwà tá a ti ń ṣe dáadáa ìlú tó lódùmarè tó yọnu sí lágbára lọ́wọ́ lódùmarè ibi ò ní ṣẹlẹ̀ sí wa gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé lórí ètò nìbàdàn láwà ọkọ̀jọ̀kọ̀ àwọn bàbá wa nílẹ̀ ìbàdàn yálà ọmọ bíbí ìlú ìbàdàn tàbí èyí tí kì í ṣọmọ bíbí ilẹ̀ ìbàdàn ṣùgbọ́n tí wọ́n ti lo bí ọdún bíi mélòó kan sí mẹ́ta nílùú ìbàdàn tí wọ́n sì lè sọ nípa ìlú ìbàdàn pẹ̀lú àwọn paribiribi tí wọ́n ti kó nílẹ̀ ìbàdàn òun náà là ń jíròrò lórí ètò nìbàdàn láwà àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àkóónú míì tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ilẹ̀ ìbàdàn olúbíńpẹ́ Fatoye ló kọ́ mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí i láṣálẹ̀ yìí lórí ètò nìbàdàn láwà nígbà tá à ń gbìyànjú láti tún bomi ọgbọ́n mu nípa ìtàn ìgbésí ayé ọ̀kan lára àwọn bàbá wa olóore ọ̀fẹ́ láti sọ fún wa wípé inú ọgbà fáfitì ilẹ̀ ìbàdàn ibẹ̀ náà la kalẹ̀ sí níbi tá a ti máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n tá a lè tọ́ka sí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ lẹ́ka ètò ẹ̀kọ́ lálẹ́ yìí ẹni tí a máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn olùkọ́ àgbà ni wọ́n lẹ́ka tó ń rí sí nípa ìdánilẹ́kọ̀ọ́ lórí ìhùwàsí ọmọnìyàn àti ìdàgbàsókè rẹ̀ nílé ẹ̀kọ́ gíga fáfitì ilẹ̀ ìbàdàn mo tún lóore ọ̀fẹ́ láti sọ fún wa wípé wọ́n ti láǹfààní láti gboyè lọ́pọ̀ yanturu torí pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n sì tún jẹ́ adarí àti alámòójútó àwọn akẹ́kọ̀ọ́ gboyè onípò kejì nílé ẹ̀kọ́ gíga fáfitì ilẹ̀ ìbàdàn ìyàn lẹ́ka tó rí sí nípa àdánilẹ́kọ̀ọ́ lórí ìhùwàsí ọmọnìyàn àti ìdàgbàsókè rẹ̀ ọ̀jọ̀gbọ́n Abdulfatai Owodun ni ẹ̀ka lẹ́sà.
1: ẹ kalẹ̀ o olótú ẹ̀jẹ̀ kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa níbikíbi tí ẹ bá wà.
0: Ẹ ṣeun ká bẹ̀rẹ̀ ní tààràtà ọmọ ìlú wo ni yín.
1: Ọmọ bíbí ìlú Ìjẹ̀bú-òde ni mí nípínlẹ̀ Ògùn.
0: Jẹ̀bùrẹ̀ wa.
1: Jẹ̀bùrẹ̀ mi wa.
0: Jẹ̀bùrẹ̀. Ọ̀jọ̀gbọ́n ẹ sì lè sọ èdè Ìjẹ̀bú.
1: Ẹ máa gbìyànjú náà kódà kó jẹ́ fọ́ọ̀mù ti kúrò ní pẹ́dẹ́. Ọmọ Ìjẹ̀bú ni mo sanwó àlè.
0: Ó dé bá wa fi èdè Ìjẹ̀bú. Ẹ fi bá wa kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ Ìjẹ̀bú pàápàá tó
1: ń bọ̀. Dédé rẹ̀ ń gbọ́ ní kíkẹ́ ẹ̀ bá wà, kò kí dédé rí wẹ́n o. A máa rí ṣe o.
0: Àṣẹ.
1: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀. Ẹ ṣeun. Orúkọ yìí ǹjẹ́ ní àfikún sí ọ̀jọ̀gbọ́n Abdulfatai Owodun ni àbí bó ṣe yẹ kó wà náà ni.
1: Àfikún orúkọ lọ́rẹ́ rẹ̀ tó wá sọ ọmọ lórúkọ wa ń pe orúkọ mẹ́jọ ń jọ súnmọ́. Ṣùgbọ́n nínú gbogbo àkọọ́lẹ̀ orúkọ mi a máa ń fi Adékunle sí.
0: Adékunle.
1: Ẹ wá ní ọ̀jọ̀gbọ́n Abdulfatai Adékunle Owodun ni.
0: Ẹ ṣeun. Ẹ ti ṣe àdáyọrí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ọmọ ìlú Ìjẹ̀bú ni yín Ìjẹ̀bú-òde. Níbo gangan ni ọ̀dọ̀ yín Ìjẹ̀bú-òde náà nàbí kí n sọ pé ṣé Ìjẹ̀bú náà ṣe máa ń lágbolé.
1: Ìjẹ̀bú alágbolé ọmọ orí itun ní òkè ní Ìtàntẹ̀bọ ni yín ní ìlú Ìjẹ̀bú-òde.
0: Ẹja bẹ̀rẹ̀ láẹ̀ka àwọn ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ wò olè lọ.
1: Ìgbà tí mo máa bẹ̀rẹ̀ ilé ìwé ní nǹkan tó lé ní 50 ọdún sẹ́yìn díẹ̀. Mo lọ sí ilé ìwé Ansarudeen Primary School ní ìlú Ìjẹ̀bú-òde. Àti kúrò ń bẹ̀ ní oṣù díẹ̀. Mo wá lọ sí ilé ìwé Ìjẹ̀bú Muslim College ní ìlú Ìjẹ̀bú-òde kan náà. Ìgbà tí Ọlọ́run ní kí n parí mo wá lọ sí ilé ẹ̀kọ́ gíga Fásitì tí ó jẹ́ tí à ń porúkọ ẹ̀ ní Ogun State University nígbà náà tá a ti ń pè ní Ọlábísàn Ọ̀nàbàjọ University nìsín ní ìlú àgọ́ òwòye mo dẹ̀ ti kúrò ńbẹ̀ sìn ó lé ní 30 ọdún tí mo ti wà ní ibi tí mo ní Fásitì Ìbàdàn tí mo wá ṣe ẹ̀kọ́ oyè ẹlẹ́ẹ̀kejì àti oyè ọ̀mọ̀wé tí mo dẹ̀ ti parí ẹ̀ tó ti lé ní 20 ọdún sẹ́yìn dáadáa.
0: Mo ti lé lógún ọdún sẹ́yìn dáadáa. ẹlá ànfàní láti lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ girama fáfitì láì dúró ṣe ẹbọ́ láńlé ni ọmọ gómìnà nìyí ni àbí bàbá tàbí màmá wọ́n jẹ́ oníṣòwò ńlá àbí wọ́n jẹ́ olóṣèlú níbi tí owó ti ń rọgún.
1: Mi ò kí ń ṣe ọmọ olówó, mi ò dẹ̀ wá láti ìdílé olówó, ṣùgbọ́n mo rí àwọn ìpèníjà tó sọ mí di akin pé téèyàn ò bá lágídí kò ní láṣeyọrí.
0: Téèyàn ò bá lágídí.
1: Tipátipá pé máa gòkè ni mo fi gòkè. Níwọ̀n ìgbà táwọn kan ti lè wà lókè yẹn kì í ṣe oyè ìdílé ẹnìkan. Agídí máa á dá fún mi ni mo lò. Tí Ọlọ́run fi tì mí nídìí débi tí mo dé lénìí.
0: Irú àwọn wo lagidi yóò dá fún mi téèyàn máa ń lò téèyàn lò tẹ́ fi di ọ̀jọ̀gbọ́n.
1: Nígbà tí mo parí iléèwé ìwé kẹwàá kì í ṣe pé mo bá ní rọrùn kódà ìwà ẹ̀kì tí mo ṣe kò wọ yunifásitì. Ṣùgbọ́n mo mọ̀ pé àṣeyọrí kò sí lọ́wọ́ ọ̀lẹ. Mo tún padà lọ coaching center mo lọ tún ra mú. Yorùbá ní àdàbàmúramú òde ń gbé àrèrè lọ. Mo tún jáwé sóbì jù bẹ́ẹ̀ lọ. Mo tún wà ẹ̀kì mi ṣe. Mo dà ságídí. Nígbà tó tún yá mi rí yunifásitì lọ, mo lọ sí iléèwé ta ti ń kọ́ oyè olùkọ́. College of Education.
0: NCA.
1: Mo lọ ṣe NCA. Mo fagídí rún. Nígbà tí mo ń wí gan nílùú Ìjagun ni ìlú Ìjagun nítòsí Ìjẹ́bọ́dé ni a máa ń fẹsẹ̀ rìn láti bẹ̀ wálé. Ìrìn tá a lè fi wé kéèyàn rìn láti bẹ̀rẹ̀ mọ̀pó dé New Garage ọ̀nà Kírìnì. Láì sówó ọkọ̀ láì dẹ̀ sí àgbójúlé pé a fẹ́ jẹ nǹkan báyìí báyìí. Ṣùgbọ́n a mọ̀ pé tá a bá gbin èso lénìí a máa mú wọn sàn ẹ́ lọ́la.
0: Kódà kí ni tẹ́ ẹ wá rí tó fi jẹ́ wípé ẹ ṣàwòrí mọ̀ pé dandan ìwé yìí kíkà náà ni láìsó ń jẹ nínú kò sí ìrètí wípé ibi tí màá ti rówó láti fi ra àwọn nǹkan amáyédẹrùn rèé kí ló dé kí ni tó fún yín nígboyà láti jẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yín.
1: Lára nǹkan tí mo gbójúlé ni pé a lérò nígbà náà pé ayé gbọdọ̀ dọ ẹdẹrùn ní àsìkò yẹn a gbà pé iye ebè tá a bá kọ ni iye iṣu tá a máa jẹ lọ́jọ́ iwájú. Ọjọ́ iwájú yẹn ni àfojúsùn tá a ní. A wá ń sáré kódà a ṣe àkánjú tu olú ọrán. Torí pé ìgbà olú ọrán gan òkun kòkò a ń fi ìfarabalẹ̀ pèsè ọjọ́ iwájú kalẹ̀ ní gbogbo eré tá a sá.
0: Nígbà
1: tí mo wà ní yunifásitì ṣáàtì mẹ́ta àti ṣòkòtò méjì ni àti bàtà ayọ̀ kan. Aṣọ ta bá ń wọ̀ ní ọjọ́ Monday la máa wọ̀ níjọ́ Wednesday a máa ń gàpò ẹni a tún wọ̀ mí ní Friday ìta bá tún wọ̀ ní Tuesday la máa wọ̀ ní Thursday àti Saturday ìkẹta la máa wọ̀ ní tàbá bẹ́rin ìwò tá máa fi fọ méjì tó kù. Kì í ṣe pé èèyàn gbójúlé nǹkan kan ṣùgbọ́n a mọ̀ pé téèyàn bá gbìyànjú ọjọ́ iwájú máa dà.
0: Nígbà tí ẹ̀ ń gbìyànjú yìí ní lẹ́nu ẹ̀kọ́ ǹjẹ́ ẹ lè rántí bóyá ìṣẹ̀lẹ̀ kankan ṣẹlẹ̀ bóyá tí kan lára àwọn olùkọ́ tàbí bóyá bí ọ̀rẹ́ tàbẹ́ni tẹ́ ẹ gbójúlé tó ṣe nǹkan tó dùn yín nígbà náà tẹ́ ẹ ti ẹ̀ lè gbàgbé nínú ìrìn àjò pé à ń kẹ́kọ̀ọ́ láti jẹ́ èèyàn.
1: Ọ̀pọ̀lọpọ̀ ohun tó lè dùn wá náà ni pé ká lọ sí ilé ọ̀rẹ́ kan pé bóyá òun ní ìwé kan tá a ní bóyá ká wá débẹ̀ kó ṣàdéhùn pé màá yá iní ìwé yìí kó dẹ̀ yẹ àdéhùn nǹkan tó lè dùn mí jù tàbí ká délé èèyàn ká fọkàn sí pé a máa ba lásìkò tó ń dáná lọ́wọ́ a wá lọ ba lásìkò tó ti jẹun tán. Irú àwọn kan tó kàn dùn wá nìyẹn. A mọ̀ pé tí ìrà bá ń he jẹ tó ń he jẹ tájìyẹ ń ṣalẹ̀ jẹ ó máa yó. À ń sáré ọjọ́ iwájú kọjá gbogbo nǹkan tó kù lọ. A ní bàtà já ò tiẹ̀ kàn wá. Bẹ́ẹ̀ ni à ń yáṣọ wọ̀ à ń yábá slippers wọ̀. Tá a bá fẹ́ lọ kí ọ̀rẹ́ tá a fẹ́ rìn ìdọ̀tí a lọ gba ṣáàtì ẹlòmíì. Ẹni tá a bá dẹ̀ fẹ́ gba aṣọ ẹ̀ tí àbá bá ń lé kójórí kan láti mú. A ti mọ̀ bí kì í ṣe jíjí. Èmi mo wọ ṣáàtì ẹ o. Mo kàn fi gbàgbọ́rọ̀ yọ ni o. A tún dá padà. Kọ́lọ́ tó wá di pé àwa náà wá ń bùn yàn láṣọ.
0: A dúpẹ́ fọlọ́run. Lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n bá ṣe àkójọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀kan lára àwọn lẹ jẹ́ jákèjádò lẹ́yìn àwọn wo gan ni wọ́n ń pè lọ́jọ̀gbọ́n.
1: Nínú èdè òyìnbó wọ́n ní professor ẹni tó lè dá ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ dópin tó dá ń tọ́. to le so bi toro ma ja si lojo waju o tun joye to so pe omo re ke mo kan mo lo ojogbon da bi eni to le da ifa tifa na o de ni ye ojogbon le en to je pe ninu ogbon o da nto
0: lati wa di ojogbon ki la won won amuye se meyan ba kan ti te kuse kuse ke yan kan ra gba ojogbon ni ko gbo ye ojogbon awon wo gan ni won ma fun yan lo ye ojogbon yi
1: o ye ojogbon koja ka kan agbon nipo ko won ka kan agbon niko ko ma sun mi yan le kan agbon niko ko sun mi
0: then
1: ella ni opolopo adana opolopo gba oju ona to le lati to tawon yan sa pada loju eni gege bi apere igba te mi wole iwe ni bi 1972 ni primary school ti mo fi gba oye omowe mo lu ogbon odun ogbon odun
0: ogbon 30
1: ni le iwe ta fi n sasotun ta n sasosi kan to wa so pe mo di omowe ni bi odun 2002 to ti di ogun ati meta odun ba yin sin ke a to di ojogbon ti a ba wa di omowe ko ti se oyan ojogbon eyan ni kuro ni di aro eko
0: ha
1: ten ba di doctor ton leni ni university to lo joko si banki to lo fe doga banki abo lo si ile ise kan lo nsise nbe insurance kankan iro o ise oyan ni ojogbon be inu ile eko fafiti ni kan lo tin gba oye ojogbon eyan de ko inki a fe ton ninu kalamu e eyan de ririn ajo apejo conference ni Nigeria leni keyan to di professor lati ba to ba di doctor to ba ya ni odun medogun
0: o
1: wa patewo fun lu e pe ah o ma ya eke be ni tori pe ogun odun lo gba emi en to di ojogbon leyin igba ti mo ti di omo we
0: be
1: ni leyin igba ti mo ti di omo we o tun sese tun gba mi ni ogun odun emi leyin ti mo ti logbon odun in school ni se iyan ajo to pe ta ba royin fe lomi igun asapada ni ba yan asapada ni pe ha bo se ri lele ton ba ni oju ogun le o le koko ju ogun
0: so rilede Nigeria lo ti le bayi ni abi be na lori lawon le oke re
1: ni gbogbo bi osibi to ti ba rorun de eyan sise ilagun ajabo ni mu eyan sugbon ni Nigeria a n fe ki awon rilede to ku ni ile adulawo ati kakiri agbaye kan mo pe asiwaju ni wa awa mu ti wa o le kokoko gẹgẹ bi apẹrẹ keyan to di professor ni Nigeria paapa ni fafiti ti ilu Ibadan yi nigba ton ba ko gbogbo ise teyan ti n se bo lati eyin won wa ko fun awon oluyewo yen ni ti fafiti Ibadan o won ma n kowe wa lo sile oke okun kuro koja Africa lo Europe America pe a fe so eni dojogbon se o da nto
0: e so pe lati gba oye ojogbon lorilede Nigeria o le koko tori pe ka le je asiwaju mo wa bere pe nje igbaye gbadun eyin ojogbon lorilede Nigeria e le fi gbagbaga pelu awon tile okere awon nkan te fe shun te eyin lowo tori anrika ninu royin laipe yi bi pe eyin oluko nile eko giga fafiti e fe jomo nkan le pelu ijoba apapo latari awon ibere yin te n bere abi awon owo osu eti ajele ti won je yin se e ti gba e kan so fun ara ilu ni abele yo si lara awon agbaye gbadun yin ki wa lawon nkan owuri ti e fi n ta kan gbon pelu awon ojogbon mi nile okere
1: yoba ni tabawe taba kan ati kita woso to da ko se eni ko ni ani mo eni ti ebi n pa oju wa le ma dan sugbon bi n pa wa a le ta kan gbon pelu awon orilede mi ni bi oro igbaye gbadun sugbon ko wu wa kan fowo te rewa seyin la se n gbiyanju pe ninu ise opolo
0: kata
1: kan gbon pelu won ko seni to ma ro wa seyin ni gba ise opolo ati igbiyanju ati ta n pe ni idasi oro igbaye gbadun aye to n je contribution si development kakiri agbaye sugbon latodo ijoba a sese nilo awon to ma je ki ijoba ki oju ijoba la sibi pe eyin ediye to ba yin eyin goolu a ki n fi ebi pa awa la ko awon to wa ni national assembly atawon senator university ni president wa na lo sugbon oju won o ti ya sibi pe won toju awa olukọ fafiti ti eyan ba n sise ni national assembly won de ni amugbalegbe ati omo odo atawon ton mu leru owo tawon omo odo won gba oju owo ti ojogbon university n gba lo
0: eh se ki se wi pe awon kan be laarin ti won je bi agbeyin beboje tori wi pe ta ba ni ka wo to ba di asiko selu gege bi nkan ti wadi to fi di e mule awon giwa ile eko giga fafiti awon na le joba o pe ki wa lode to je pe e le ja fun eto yin lati gba awon nkan to to ati yi to ye lodo joba
1: an en to ma pe yan lojogbon won ti n be ni re ni bi jawo jawo a le se jagidi jagan la se ma nwa idaro pelu ijoba nipa gbogbo nkan ta ba fe nipa idasi wa ni pe ni bi oro oselu ki se pe a kan ndasi lasan a ndasi nitori pe ta ba dasi won gbe fa won ti o to si en to ba ni bawo na se pin yi oluye gbodo wa nbe ni a fe kan gbe fun awon eyan ti o loye baba awon eyan ti o ni eri okan la se ni integrity wa la se gbe won nu e
0: se eri okan wa fun eyin ojogbon
1: eri okan wa fun wa pe a yi ibo a yi esi ibo o ti je pe owo ton fun wa o le kere ṣugbọn mo pe ta ba se eni ti o to si na ma gbe fun
0: ise wo gan lowo yin lati yan layo lati bere pe kojo aye yin se ise ilowo yin ni abi e kan bara yin ninu e
1: emi o tori ke mo gbe pelu agbon agbalagba mo ri pe ninu gbogbo ore to wa laye eko je asiwaju ninu won o wa wu mi ki n je eyan to ma fi ona han awon eyan ni mo se be sin to oro ise oluko ti olohun fi ti debi ti abadele ni o ti wu mi lati pele aye mi pe ki n je asiwaju ninu eko
0: nje o sese lati mu ise mi imo ise ojogbon olukọ agba
1: ki se ewo ninu ofin ijoba ofin igbayan sise ni orile ede Nigeria eyan o le sise emi imo ise ijoba sugbon won yo ayo kan soto
0: ewo
1: ninu e o na ni pe gbogbo ise to wa hun keyan ma se ni Nigeria aye gba eyan ko mu ise ogbin ounje mo ise teyan ba se eyan orufin bi mo se wa nisin ton ba tun gbo pe mo se jolu akeko yi o emi na ni mo tun ni kini kan transport company nibi kan emi ni chairman kini kan ijo won ma be sin ba mi ja pe asiko to ye ki n fi wa lenu ise olukọ mo lo fi asiko yen se nkan mi sugbon ton ba gbo pe mo ni farm nibi kan ki se ofin tori pe ateru atomo gbogbo wa la ma
0: ojogbon leyin eyin o le roko abi boya ke ma wa gbin efo abi odidi ojogbon ki le fe ba debe
1: ise ri teyan ba ti jade lati kekere pe mo fe lo sise
0: te
1: ba ni ki se ki lo fe se ani ise atije atimo se ri oro ounje o kuro ni pe boya eyan nsakan eni ti o ba ti lowo to ba je pe gege bi orin ti ebinisan obe ko ni odun kan to ti pe to ni gbogbo wa ile kekere to wa le ka ile to ba wa lodo wa fun ka gbin paki pe ka se nkan kekeke eyan le se webe ninu ile e sugbon to ba di pa fe ta nkan teyan ba tolorun ba bo eyan lasiri to ba ni irinse to da awon irinse igbalode ton fi n se agbe teyan ma ni potri ediye to lo sua teyan ma ni ounje repete en to ba lounje seyan pe o ma tun tai to kun gba to ba yi o tan ni ibi o nipa oluwe so aye gba wa
0: nse yin nise mi te n se mo ise olukọ
1: gege bi n ti mo so emi n gbiyanju lori oro ounje die die
0: bi
1: pe ka ni oko kekere to ma yo isu to ma yo gari to ma yo nkan kan iyoro tiju oro mo je lagbaja osu wonu e e wo lori
0: se lati eleyi te gbiyanju lati se yi fun gege bi aroje titara yin nikan ni abi ti elomiin tun le ro ori ofe lati ra tabi lati ta
1: èyàn lóore ọ̀fẹ́ láti ra téèyàn bá wá bá ìmí sìn pé òun fẹ́ oúnjẹ tó bá jẹ́ tí mò ń tà máa tà fún.
0: bí àwọn oúnjẹ wò kí lẹ́yìn ń tà.
1: èmi ń ta gàrí o dẹ̀ ń gbé lọ lóyìnbó.
0: wow
1: nígbà tí ọlọ́run bá ṣe àǹfààní tí a bá tó bá jẹ́ pé wọ́n yéyé a bá rí lójú kámẹ́rà ni mo ní tí orúkọ dẹ̀ wà lára ẹ̀ tí wọ́n mọ̀ pé mo ń ṣe mo ń gbìyànjú nítorí pé bí oúnjẹ bá ṣe pọ̀ tó ló máa jẹ́ kí owó oúnjẹ lọọlẹ̀ láwùjọ púpọ̀ nínú wa tá à ń de táì tá à ń wa gbádá funfun tá a náà lè yà fẹ́ kí yẹ̀pẹ̀ yí wa lọ́wọ́ nígbà tó oúnjẹ bá tó oúnjẹ ò bá wọ́pọ̀ nílùú owó oúnjẹ máa nira fáráàlú láti lò a fi lo nko rice wole tan ko gbe ola toke okere to fi je ki owo e se gogoyi gogoyi ti rice to nje ba di tan fese gba loja ton re ni ra owo awale aye aye mefunu aderun
0: ojogbon abdul fatai adepole owodo ni nile eko iga fafiti le badon awon na ni e ngbo won gbadun gege bi riri won lati jomo niyan lori eto ni badon lawa nje te le je ki omo yin ko sise oluko
1: e akoko ninu eko temi a kin a ma yin se igbiyanju fa won mo lati mu oju ona ton fe rin emi o ni so fomo pe nkan bayi ni ko se o ma n bere lowo won pe ewo lo wu e a de ran won lowo lori n to ba wo won omo to ba fe se engineering ko lo se en to fe lo bank ko lo tin ba lo omo to ba ni se ologun lo fe se ko si to buru ninu e eni ni ko ma se ma kan ma fun ni itosona lori n to fe se ma je ko mo ewu atanfani to wa ninu to ba fe se awa gbe yewu fun ara e amu oju ona awon obi mi o so fun mi pe ise oluko ni kinse o wu mi loju ona ile ni mo fi yasi ni mo de se lo keko ni ilewe mo se n danto ti mo n so oyinbo ti mo n so yoruba yi ni mo tun danto ninu eko kewu mo danto daada
0: nje ise oluko ni idojuko
1: ise oluko ni idojuko to po
0: bi awon wo
1: tori pe paapaa julo a n reti awon esun wa latodo ijoba ti ijoba n fi wa se radarada ni aye ijo ohun te ba je ayalegbe te fe gbale lawon eyan awon kan ti bade bi pe bata tisha ti je leyin ese aso tisha o se wo won ni kan ma gbe fun won tori kan won pe lodo ijoba ati nipa oro owo osu ta n gba ko se dede ko wu won lori ṣùgbọ́n bóyá à ń retí pé ó máa padà da ní ọjọ́ iwájú.
0: Yóò dá lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ kí n béèrè báyìí pé báwo lẹ ṣe pàdé ìyàwó yìí.
1: Ọ̀rọ̀ ńlá ni kí n rí àárín káàkiri tá a fi pàdé ara wa nínú fáfitì tá a wà yìí náà ni mo ti pàdé. Kì í dẹ́ ṣe mí nìkan ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n ni mo lè tọ́ka sí tó jẹ́ pé àjọ kẹ́kọ̀ọ́ ní àwọn àsìkò kan náà ní in the 90s tí à ń fẹ́ gba òye doctor tó jẹ́ pé púpọ̀ ní wa náà la pàdé níbi báyìí táwa jágbàlagbà táwọn obìnrin yẹn náà kiri sí wa táwọn wò pé peter odò náà láti ń pàdé ẹ̀ńtà máa ta mi sí lára èèyàn nípàdé ẹ̀ níbi omi inú fáfitì náà láti pàdé ara wa èmi ń kọ́ ẹ̀kọ́ ní faculty education òun wà ní college of medicine ìgbà náà ń ṣe pharmacy a dẹ̀ rí pé ọlọ́run tán náà síbẹ̀ mìíràn la gbèsò sí ó dẹ̀ ti bí ọmọ alálùbáríkà tọmọ náà tuntun wà ní yunifásitì náà títí ń ṣe dáadáa.
0: Ìgbéyàwó yín tóbi ọdún bíi mélòó báyìí.
1: Tóbi ọyún bíi ọdún tí mo má rí n sin ó ṣe pé ọdún 25 ni 25 years.
0: Kò ní dàrú láṣẹ olódùmarè
1: ọlọ́run
0: tó bọ́ ọ ti mú. Gẹ́gẹ́ bí mùsùlùmí tó ké tó mọ̀ nípa nǹkan tí alukora ní wí ìgbàwó lẹ́ṣe mọ́ síná ṣé kí mọ́mí o máa retí rẹ̀.
1: N tí wọ́n ń pè ní mọ́ síná náà ni kéèyàn fẹ́ ìyàwó kejì nínú ẹ̀tọ́ nínú ètò nínú islam ṣe ní dandan lé wa lórí kò ṣe ní dandan bó ti gba láàyè wà fún bó ṣe jẹ́ pé tẹ bá lọ sí ibi ayẹyẹ ìnáwó tẹ bá súnmọ́ ní ìnáwó ìgbàláyè wà fún kẹ jẹ́ àmàlà tán ẹ̀tún jẹyàn sí ṣùgbọ́n onínáwó ni sọ fún pé bó ṣe jàmàlà gbọ́dọ̀ jẹyàn o ọlọ́run náà sọ fún abẹ́tọ́ wá ti fẹ́ gbọ́dọ̀ fẹ́ kejì o ó ní kálukú ní ọwọ́ rẹ̀ ló máa wò pé iye mélòó ni mo lè gbé ẹlòmíà wo rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀lẹ ẹlòmíà wo rẹ̀ gẹ́gẹ́ bí alágbára wọn kì í dédé bẹ́ sọ̀rọ̀ obìnrin èèyàn máa ń wo ọ̀rọ̀ obìnrin ni pé ṣé mo nílò nǹkan báyìí kódà tí àbá tiẹ̀ nílò ẹ̀ ṣe agbára mi ṣe
0: ògbé
1: agbára gbígbé tá à ń sọ yìí ó kọjá ọ̀rọ̀ owó ẹlòmíì ò ní owó tí ó máa fi tọ́ ìyàwó méjì mẹ́ta tí ìyàwó méjì mẹ́ta bá mímọ báyìí ṣe ò lè gbé yàtọ̀ sọ̀rọ̀ ọmọdé tóbìnrin méjì bá wà nulé tí wọ́n ń ta kọ̀ǹgbọ̀n síra wọn tí ó ń dijà léni tó ń di ète oríṣiríṣi lọ́la ṣé ọkùnrin yẹn ṣe a lè gbé làákàyè sórí òṣùwọ̀n ṣé ó lè ṣe adájọ́ láàrin àwọn èèyàn kò ṣe déédé ẹni tó bá lè se ni yen ton ba ko were meta merin marun sile pe se o le wo were tori se kan ni keyan ma wo were ta won baba lawo ma nse elomi o le wo were e to ba ma fe yawo meji meta to ma kapa eni a danto ninu pe o le wo were a danto ninu pe o le bobirin meji se ti oni re a danto ninu pe ton ba da ite ogbon tabi ton ba nja a mo to ma so laarin orisirisirisirisi o ntumo si pe ana meji leyan ni te ba ni yawo meji eni ana repete se gbogbo na le ma pa ran le ta ma gbe lo fun lototo se apa e ka iya wo gbogbo nkan to po tele ba sona tele tirin ki lo nje dede ki lo nje dogba dogba toro ko ma daru ma won opolopo yan loju elomi ro pe itumo dede dogba dogba ni pe ti o ba ni yawo meji to suba pari to ba fun le 100,000 won fun le 100,000 te o ba se be yan le je gba ni waju olohun dede dogba dogba ni pe te ba fe yawo kini ka gege bi apere e fe yawo akoko yawo yen wa ohun nikan o de ti ni omo meta e wa fe yawo ekeji ohun ko ti bimo e ni ma fun won ni nkankan na te ba fun yawo akoko ni 50,000 won je ti e fun yawo keji ni 50,000 won je ti e wa fun yawo akoko yen ni boya 25,000 won je omo meta to wa lodo e awon meta to wa lodo yen wa je 75,000 yen le ma mu mo 50 ba te ba fun tohun ni 125,000 le ma to fun le ni 50,000 titi igba lo se dede tori pe won to nkan kan na te ba de fe ra so fun won ni oja te ba ra fun olopa me yawo tirin te ra so opa meta fun e ma ra opa me fa fun yawo to sora tori pe won ko lo sora e ri si sora
0: wow
1: n to ka ile opa meta lo ka opa me fa le le kai won lo se waju lo se yin yi e ma fun olopa me fa opa ra lo ma fi ranso opa meta le ma fi ranso te ba fun olopa meta meta e ti se abusi laarin won tori pe opa meta ta fun le o ka opa meta ta fun le o ka so eyan ma ni la kaye to pe eyan ma study e ni pe sapa mi gbe
0: ke eyan to ro lo
1: ki se pe oju kokoro mo nfe obirin mi eyan ni mo nje lati je veja mala ko le yan fi nfe obirin e ma ni la kaye elomi to ba de ti fe yawo yawo keji ton ile to tin dun yen kokoro le wo be tori pe omo to nbo lati ta o ngbe ogun bonu le ni pe ah te ba so fun mi e ma ku ni
0: chai
1: orisisi lati riri ni oro ṣugbọn yoba ni to ba ku bo nikan
0: ko dero ara re pa e seun odun ke lore te ti de lu badan ki lo gbe yin de badan
1: e ko la so lati kan e ko na lo gbe mi wa si lu badan
0: odun ke lo yin wa re ni
1: mo ti wa ni department fa wa yi nsin o ti jogbon odun
0: o ti le logbon odun
1: te ogbon odun ti mo de wa yen ti mo wa yen na masters ni mo wa se nigba na mo ti pari university mo ti se isinlu nyc fun joba mo se wa wa sibi in 1995 mo wa bere masters yen lo pe ogbon dun bayi laarin ogbon dun yen ni mo se masters mo se phd ti mo di omo we ti mo di ojogbon
0: ki wa lo de nigba te de silu badan ki lo de te pada lowo silu
1: te ba ti le lo soko soko ba dun yoko le won ma gbe o ti a ba lo ta ba bo ti n ba tun ni fasiti emi tun wa nigeria yi ọrọ irin ni
0: wow
1: fasiti akoko ta dalẹ 1948 ibe naa la waye

0: tọmọ bá jáde nlé tó rántí ilé ibi tó ti wá tó dẹ̀ rántí tóun torí ẹ kúrò nlé pé ilé tóun ti kúrò nlé kì í ṣe kí wọ́n gbin góòlù síbẹ̀ àwọn òbí òun ràn kún òun lọ kẹ́kọ̀ọ́ ni tó bá dé fáfitì ní bí báyìí tí ò kọ́rẹ̀ẹ́ tí tẹlifóònù tá à ń gbé dání ẹ̀rọ ẹ̀yẹ àmúléwọ́ yìí tí ò bá da ọmọ náà láàmú tó bá fojú sẹ́kọ̀ ẹ̀ aṣíwájú ló máa jẹ́ lọ́jọ́ iwájú aṣíwájú la jẹ́ ṣùgbọ́n púpọ̀ náà àwọn ọmọ wa bàtán débi tán wọ́n yara ohun tó mọ́ra wọn lọ́wọ́ ni wọ́n kúrò lórí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀kọ́ sílẹ̀ wọ́n gbàgbé tí wọ́n bá ṣe ìyẹn ó ń yọ wọ́n lẹ́nu ọmọ míì náà ọ̀rẹ́ ló ń tẹ̀lé káàkiri ẹlòmíì tẹlifóònù yìí náà ni wọn ọmọ nǹkan míì ju eré lọ bọ̀ tó yàn bá ti ṣiṣẹ́ lásìkò iṣẹ́ ìyẹn á jèrè o ìyẹn á jèrè mo máa ń sọ fáwọn ọmọ mo ní téèyàn bá ṣiṣẹ́ tán tó bá gòkè tó dọ̀gà lẹ́yìn ìgbà téèyàn bá ti dọ̀gà tó bá fẹ́ ṣeré lẹ́yìn ìgbà yẹn kò sẹ́ni tó máa mú irú àwa tá a ti kàwé tá a ti bá ọ̀rọ̀ wa dédè kan yìí tá a bá lọ sí patí ń sìn tá a jókòó síbẹ̀ lọ́sẹ̀ kan tá a padà wálé owó oṣù àpé jíjẹ mímu á rọrùn ṣùgbọ́n téèyàn bá kọ́ fi eré síwájú kó tó ṣiṣẹ́ láyé ibi lè pẹ̀lú ẹ̀ lọ́jọ́ iwájú.
1: Kí lẹ fẹ́ kíjọba ó ṣe fún yín?
0: A fẹ́ kíjọba gbọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ olùkọ́ tí à ń pè ní ASUU kọ́ má fi ìyà jẹ wá mọ́ ká má máa dàbí second citizen láwùjọ tá a bá dé Ghana tá a bá ṣe owó tó ń gbà sí owó dọ́là tá a fi wo owó táwa ń gbà ń bí a rí pé lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ áfíríkà a wà lẹ́yìn a ṣe ń gbìyànjú kíjọba kán bójú wo nǹkan wúrí owó tó tó owó tó da tí ó jẹ́ àpọ́nlé pé àwa la kọ́ àwọn èèyàn tí wọ́n wà lókè àwa la kọ́ wọn àwa la sọ wọ́n déèyàn fáfitì ni wọ́n wá wọ́n ṣe dára pẹ̀lú wa.
1: Ó dáa ẹ ṣeun ẹ jẹ́ kí n máa yọ̀ǹda ọ̀jọ̀gbọ́n Abdulfatai Adekunle Wodoni gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tí wọ́n sì tún jẹ́ adarí àti alámòójútó àwọn akẹ́kọ̀ọ́ gboyè onípò kejì nílé ẹ̀kọ́ gíga fáfitì nílẹ̀ ìbàdàn iyùn lẹ́ka tún rí sí nípa ìdánilẹ́kọ̀ọ́ lórí ìhùwàsí ọmọnìyàn àti ìdàgbà sókè rẹ̀ ẹ ṣeun ẹ kú ohun látàárọ̀ ajínde ara yóò máa jẹ́ ẹni ṣíṣe láṣẹ olódùmarè edra yóò máa wà pẹ̀lú yín tó títí ọjọ́ mẹ́jọ tátù pàdé lórí ètò níbàdàn láwa mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí peter ọ̀làṣùpọ̀ captain peter emmanuel akẹ́kọ̀ọ́ wa náà ni àjọṣiṣẹ́ títí ọjọ́ mẹ́jọ àtìlẹ́yìn rẹ̀ ibi ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ nìkẹ́ni ìnáwó olúbi ń pè fatuye lóòkọ̀ mi òrùlé lásán kódà rọ̀.

0: laughter. We are Fericho FM 94.9.
1: Jírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú, bíwú ẹ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí. 32 FM 94.9, àwàdà bá bá àwàdà.

0: 32 FM 94.9
1: wọ́n ló ń já wa tán ó yá máa já wa níṣò já wa kúrúkúrú já wa yamayama èmi àbáṣà kan tètè paramount king of music mi ò ní nǹkan mi tí mo ti ẹ ń gbọ́ báyìí mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ẹ ń forí mi ro mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ẹ ń forí mi ṣe mi tiẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yí mi ṣe ju pé mo kàn ń fẹ́ yí mi ṣáà kí ló dé 32 FM 94.9.

fẹ mọ feel yẹ dada ere ma dara papọ mọ mi loju opo facebook le ise wa 32 fm 94.9 be ma si se nde be je ma rowo comment yin me be ma se fi comment ibe o ma ki bole tun gba kan si be ni e ma like ke e ma love a ni yo I like you because in Kalale. Baba shaking it, cut your body, don't you? Wama kumbe, ala. Terama da da. Baba terama, don't be body well. Baba, baba, me ba she touch your down long. She o mu ye ye, le ye ti o pada so da ye ye. I want your love, man, she o. Àwọn náà ni wọ́n kọ̀kọ́ máa polongo káàkiri ìlápá jámọ̀ ti jẹ lọ ẹ̀ka alẹ́ ọmọ akíbọ́lá ń ṣe yín pẹ̀lẹ́ lálẹ́ yìí gbogbo lọ́gàá lọ́gàá níkànnì yìí pátá àti gbogbo àwọn táàjọ ṣètò ẹ̀ẹ́dìgbà tí wọ́n fi dìde ńlẹ̀ fúyà ọmọ akíbọ́lá lọ́wọ́ aláàgọ́ méjìlá ni mo fi ń kíyàn àtàwọn táàjọ wà lẹ́nu lóró lálẹ́ yìí lẹ́nu iṣẹ́ ni mò ń rí fa àṣìyàn o ètò yín rè láfẹ́fẹ́ o ètò yín tẹ́ ẹ ti mọ̀ tipẹ́tipẹ́ tá a pè ní tòrìtì pẹ̀lú láyìn àṣàmú ẹ̀kọ́ bàbá yẹn kẹ́ ọmọ burú ti pẹ́ ọ̀kan láàbí èèyàn tó bí méjì rú ẹ̀kọ́ ìyọnu àfọ́kù gòrè ti jà ti kanra láyà báyìí ní báwọn ṣòwò tẹ gbé òkè ẹ láìkì ẹ̀ tán. Lafthouse ni bi ile erin ko ma yi o wa wa leyin premier lori oke mokola assalamu wa wa loju youtube abi be na la wa lori instagram aduwa gbogbo be ni e ma lo eje ma rowo yin be ya ya ya eni aye ba po e saye saye eh radio ti ku obi ta na o opodo yo dada lo fi mo pe nto fe bawo eyan so won gbodo yi ti o tori ti lule to yi me ba yoju agowo ti wa ni 14 minister enu mi ago a ti wa ni 16 minister elemi lori eto yi lale yi yàwó ládùúgbò yín ẹ wọ́n yí rédíò bòmí àbíbò ni wọ́n ń gbọ́ èmi lẹ́yìn ẹ̀yìn lèmi ẹ̀yìn ọmọ kíláàsì yìí dà ìmá já yín sí páńkó bọ̀ nílé tuntun ẹlòmí ò ti máa pa àwọn àbùsàlámù ọmọ mi àti wáìtì ẹ̀ máa ń kára ṣe é mú fìlà ní abẹ́ ẹ̀ bá máa ń kára tẹ́ ẹ̀ mú fìlà wa mú màtíríà ẹni ọlọ́wọ́ bá mi mọ̀ fi ta kókó àyè èèyàn kan nú èèyàn mọ̀ ni ẹ fìlì fantasia yìí mọ̀ ń bọ̀ ọmọ akíbọ́lá gbogbo ara mò ń fi ń bọ̀ wáyé ni.

lọ́jọ́ ọ̀pọ̀ Facebook yẹn lẹ́ẹ̀kan sí. 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ni o. Ẹ̀rẹ́ sí ààrẹ níbẹ̀. Bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀pọ̀ YouTube wa náà. Bẹ́ẹ̀ ọmọ Akíbọ́lá bẹ́ẹ̀ dẹ̀ dé Instagram àndó wa. Gbogbo ẹ̀ tán náà ni gẹ̀ǹgẹ̀. Laughter House ni bí orí òkè mọ́kànlá la wà lẹ́yìn Premier. Ẹ darapọ̀ mọ́ pọ̀ mọ́ mi ẹ jẹ́ àjọṣe.

ẹyin náà ti rí bó ṣe dédé ara wọn ẹ pé gẹgẹ ṣe gẹgẹ bàbá akíbọlá gẹgẹ ṣe gẹgẹ ọ ń lọ bisabisa ládùúgbò ọrẹ méjì ẹni ọgbẹgbẹ mọkànlá ń bí máa lọ gbogbo ọ̀nà sango at the same time máa tó lọ gbogbo ọ̀nà bọ́dìjà lọ́hùn-ún a ti kalẹ̀ ká lu sórí òkè mọkànlá níbi ibi a ti kú ọmọ wàwárẹ bẹ mọ o a bá wọn jà ń bẹ ọlọ́wọ́n bá mi fààyè gbà wá ń bi àyè wà mí ó gbẹ́kẹ̀dẹ̀ àti polówó ọjà wá ìbí ni ọmọ bọ̀ yáyáyá mọ̀ sì ti wí fún yín tẹ́lẹ̀ wípé ọmọ tó bá mọ níwọ̀n lè yàn rẹ láásì a 32 fm dúpẹ́ ọlọ́run ọba tó ṣe pé sàmọ́ánẹ̀ tó wà iná lọ́lọ́run ní káwa náà wà láyé àtiwọn ò ní rédíò yẹn ti lọ bí 200 years sí kéèyé sì

òun náà tó wá wá ìrọ o pẹ kiri akora wa lálẹ yìí ẹkún lẹ làwa àwa iṣẹ ni wọn gbá létí bẹẹrẹ àfin lẹba yìí làwa àwa iṣẹ ni wọn tì láyà a lọ bisabisa bá a ṣe lọ lálẹ yìí a tẹ síra wa láà bá a ṣe tẹ tẹlẹ tẹlẹ pé lọlá tagba lójú òpó facebook ń dá láìkì bolẹ àǹtí àdùkẹ́ mr sekere ọ̀túnba fúnra rẹ ẹ̀yin ọmọ kíláàsì ẹ̀jẹ̀ àjọṣe àmì ọlọ́wà tèmi náà mọ̀ ń bọ̀ ná gbogbo ara mo ń fi ń bọ̀ wẹ́ kú kalẹ̀.

lọ́jọ́ òpó Facebook. Ẹ dá láìkì bolẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ mi kètèkètè ńlẹ̀. Ọba Akíbọ́lá mọ́mọ́ wípé ẹ máa dá láìkì bolẹ̀ ní lọ́jọ́ òpó Facebook. Ẹ gbọ́ fẹ́ pàlẹ́ yá.

àìsàn kan ń ṣe ọ́ àwọn àbúrò rẹ̀ gẹ́ ti fi ọ́ ṣe yẹ̀yẹ́ ẹ̀ náà ní bọ̀dá rẹ̀ kan ẹlẹ́nu wórògbó tó tí mo ń mu kànáà fùrù kí ayé gbogbo àwọn èèyàn tí a mọ̀ pẹ́nu rẹ̀ ti wọná kò sí jí ò lè fẹnu sọ yọ́ máa jábọ́ ni ó sì kú dúga lábòsí gbámbọ́ sọ̀rọ̀ ńgbà mí ó rò pé bọ́yá nìkan ti sunú kàábà ni àmọ́ gbà tó yẹ ayé bá ti yé wọ fi wọ́n lẹ̀ wọ́n wíwọ́ rògbó tó ẹyẹ oko lórí ara wọn ní tí ń ṣe òun ní pa ọ́ ẹ bó kọ́ lọ fà ìṣẹ́jú mẹ́rin ni ó gbé sókè Ah, ah. Ah. What is your call, Lara? Good morning, Lara.

0: Hello.
1: Ẹ̀mà ká lẹ̀. Àmì ọ̀nà ò kọ́ yẹn àti gbọ́dọ̀ ti bá mi sọ̀rọ̀.
2: Lákàlà àríṣe bọ́tà rẹ̀ náà ni.
1: Àríṣe bọ́tà.
2: Àlágbà.
1: Ajá o, mo lọ́rọ̀ wà. Ọwá dá mi dá gbogbo lẹ́fù tó yẹ pé ìwọ gangan ìgboro ayé.
2: Wà lọ́yà máa sọ̀rọ̀.
1: Ọ̀yà kò ní sí, tí máa ti parí ẹ̀ tó ká sọ̀rọ̀ bẹ́ta.
2: Ẹ̀kọ́
1: wá
3: bá
1: Lọ́tàhùsì ló ti ń gbọ́ mi yìí tá a wà ní ẹ̀yìn Premier lórí òkè Mọ́kọ́lá. Ètò eléyìí tó sì ń gbọ́ yìí lápè ní torin tìlù nìkànnì rédíò ẹlẹ́rọ àmì jìjì 32 FM 94.9. Hello.
4: Hello.
1: Ẹ mà ká lẹ̀.
4: Ẹ kú ètò.
1: Ọlọ́run kú ètò ẹ̀ fúnra rẹ̀.
4: Zainab Lawalì ò ń sọ̀rọ̀.
1: Ìyá dáadáa ṣe wà pa.
4: Mo wà pa o.
1: Látàdúgbò wo?
4: Látòkè Adé.
1: Sọ́mọ kíláàsì ni yín tẹ́lẹ̀ abẹ́ ṣẹ̀ṣẹ̀ jọ́yìn wa lálẹ́ yìí.
4: Mo ti máa ń pè yín tẹ́lẹ̀.
1: Fine, dádì ìwádà yóò ti yé yín bá o.
4: Wọ́n ti sun o.
1: Ní táìmù wo?
4: Bí a bí after eight.
1: Kí ni wọ́n jẹ?
4: Wọ́n jẹ ráìsì àtẹ̀yìn.
1: Ráìsì àtẹ̀yìn, wọ́n á mú chíìsì.
4: Bẹ́ẹ̀ ni sá.
1: Wọ́n á mú bí soft drink tútù.
4: Wọ́n mú sí.
1: Fine, ṣẹ́gbẹ́ wọn lẹ́wọ̀ àbí yàrá àwọn ọmọ.
4: Ẹgbẹ́ wọn mú wa.
1: Ẹgbẹ́ wọn. Okay. Tọ́ba wa yá ṣé yàrá àwọn ọmọ lẹ́ lọ sùn àbẹ́jọ wà bẹ́ẹ̀ yẹn mọ́júmọ́ náà ni.
4: Àjọ àbẹ́yẹ mọ́júmọ́ ni.
1: Ẹ ti tilẹ̀kùn lẹ́yìn.
4: Tilẹ̀ wí.
1: Ẹ ti tilẹ̀kùn lẹ́yìn.
4: A ti tilẹ̀kùn lẹ́yìn.
1: Ayaya, àwọn ọmọ wa wà yàrá wọn.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ti ti wíńdò.
4: A ti ti wíńdò náà.
1: Wọ́n ìyá yìí, ọ fẹ́ kó bá mi. Àwọn ọmọ kíláàsì tí bàbá ṣe é ṣe. Àwọn obìnrin tí ń jà tí kílo kọ ẹ̀ ti mẹ́ lóde. Láti ìwọ̀n kọ́ ọmọ ẹgbọ́n wọn wà ní ìlẹ́kejì. Ìlẹ́kejì bó nú ọ òtútù báyìí. Hello.
5: Hello.
1: Ẹ mà ká lẹ̀.
5: Ẹ ká lẹ̀ sà.
1: Ó kọ yín àti bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀.
5: Adénìkẹ̀ kẹ́yìn.
1: Látàdúgbò wo?
5: Láti ìdí ọmọ.
1: Ìdí ọmọ ní ẹ́ríà òjé níbi bí?
5: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ wà pa?
5: Mo wà pa o.
1: Ẹ ti máa ń jọ ìwà tẹ́lẹ̀ àbí alẹ́ yìí náà.
5: Wọ́n tẹ̀ ẹ̀ ti máa wọlé.
1: Dádì ìwádà.
5: Wọ́n wà níbi báyìí.
1: Ẹ gbẹ́ fún wọn, bàbá àlùbáríkà.
5: Èèyàn.
1: Ẹ̀rọ ọlọ́gbà. Bàbá dáadáa.
5: Ẹ̀rọ ọlọ́gbà wà
1: mí. Mo tún sọ fún yín lẹ́ẹ̀kan sí i, kò ní rẹ̀ yín.
5: Àmì àjọ ẹgbẹ́.
1: Ẹ ní gbọ́fà.
5: Àmì ìrànlọ́.
1: Àtẹ̀mí náà, iṣẹ́ wo lẹ́ yé pé èèyàn bíríkì náà kọ̀ǹtàkítọ̀ ní yéé báwò.
5: Bẹ́ẹ̀ ni sá.
1: Táìmù wọlé wọlé lálẹ́ yìí.
5: Bẹ́ẹ̀ ni mo mú ìdílé mi.
1: Táìmù kan lẹ́lẹ̀ yẹn àti ìyàwó yín wọlé. Kí lẹ jẹ?
5: Láti máa lè máa jẹ́ lọ́dà sínú mo fẹ́ jẹ.
1: Kí lẹ máa yín, kí lẹ ní wọ́n máa yín sè?
5: Jọlọ́fà ẹ̀ ní àná jẹ.
1: Ọ̀nkọ́ sáà bí jọlọ fries.
5: Jọlọ́fà ẹ̀ tó ń
1: pàṣẹ. Fine. Tẹ́ ẹ bá wá
5: Bẹ́ẹ̀ni, báwo ni ara ni?
1: Lẹ́yìn omi sára.
5: Irúgbà bẹ̀rẹ̀ ni.
1: Àwọn ọmọ kọ́.
5: Àwọn ojú sin gbá lọ, wọ́n làwọn yàrá níbẹ̀.
1: Ẹyin lẹ́wọ̀n yàrá.
5: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀wọ̀n ara fi sísítẹ́ẹ̀mù gbọ́ torin tìlù.
5: Bẹ́ẹ̀ni, ilé náà gbọ́ ilé kékeré o.
1: Ẹ bá ń gbé fún ìyá padà. Hello. Ẹ farabalẹ̀ o, ọ̀rọ̀ yóò láriwo lọ o, ṣé ẹ̀ ń gbọ́ mi?
5: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n tàbá ti jẹ́ táwọn lọ sara. Táwọn bá sara pé kí wọ́n ní ọ̀tẹ̀lé.
5: Eré ni.
1: O ní sọnù wọn mi lọ́wọ́ ìyá yìí. Ẹ máa jọ ọmọ kíláàsì yóò ti dá mi mọ̀.
3: Ọ̀tá mi inú orí.
1: Ní àbá ní gbogbo ohun tí ń bẹ lọ́rọ̀ ayé yìí ní ìsìn èèyàn lọ di ọkàn.
3: Irọ́ ni wọn.
1: Yàyàyàyàyà o. Hello.
6: Ẹ kò máa bá
1: mi. Ìyá yóò tún tẹ̀lé mi débi.
6: Ẹkú àti lébọ́ lé o.
1: Awáre.
6: Òní bàjẹ́ o.
1: Awáre.
6: Lónìí ẹni wálẹ̀ o.
1: Àmì ọlọ́run. Àmì ọlọ́run.
6: Ẹ̀ka báyìí o.
1: Àmì ọlọ́run.
6: Nǹkan ní sẹ́mi ní ìgbọ́kù ní o.
1: Àmì yá rọ́bì.
6: Ẹ̀ka ìtafà mọ́ mi.
1: Dádì wádà.
6: Wọ́n ti sùn.
1: Ní táìmù wo.

0: àwọn tí a ti ń bẹ lójú òpó Facebook Olajide Elizabeth Olushina òun ni ẹkú ètò sà and thank you all ọlọ́run ọba mi ò ní padà lẹ́yìn yẹn ṣe wọn
1: àwọn tó pé pipo fi sọ pé kọ́súmá ọ̀dà
0: Báyọ̀lé Abiodun òun náà ń kíwà wípé wẹ́dọ̀n sà bà mí ẹkú ètò sà ẹ ṣeun thank you so much ọmọ lara ìyàkọ́ ó ní wẹ́dọ̀n bẹ́ẹ̀ náà ni ọlá pọ̀ sí richard òun náà ń kíwà bàbá up chelsea àwọn ọmọ gbà á lónìí bẹ́ẹ̀ náà ni bashiru zekinat wọ́n sọ fún àwọn ní ẹ̀kọ́ àtìlébọ́lé 32 fm ò ní bàjẹ́ àmì ọlọ́run àmì ọlọ́run.

0: Hello. Hello.
1: Ẹ
0: máa kalẹ̀ sá. Ọlọ́run kó ètò ẹ̀.
1: Agbanu
0: ń gbọ́. Òní bàjẹ́ fún yín. Orúkọ yín.
1: Wọlé ni láti Ọlọ́run Ṣẹ́gun.
0: Ìmọ́lẹ̀.
1: Láti Ọlọ́run Ṣẹ́gun.
0: Madam da.
1: Wọlé jẹ́.
0: Ẹ máa ń gbé fún wọn ìyá dáadáa. Ya ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ sọ̀rọ̀ sókè o. Yes, ma kú àtàárọ̀ a kú weekend. Yàrá àwọn ọmọ lẹ́wà ni. Ìbọn wa lè wà.
2: Yàrá ti wà, ilé àti àjọ wà.
0: Ẹ̀yà àti dádì.
2: Bẹ́ẹ̀.
0: Ó yín ṣe wá lọ lẹ̀ bẹ́ yẹn.
2: Mo ti ń fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Òkè gbogbo firijangan káàkiri ẹ ti wá ń sùn lọ. Kọ́ọ̀lù tán gbé fún yín ló jí yín.
2: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọlọ́run ni jọ bàjẹ́ kò ní rẹ̀ yín.
2: Yẹ́sà
0: ẹ̀ṣọ́. Ẹ bá ń gbé fáwọn dádì wa.
1: Hello.
0: Hello, baba.
1: Jẹjẹ
0: legun agba mo jo yo ti je yin o jẹjẹ legun agba mo jo jẹjẹ legun agba mo jo jẹjẹ legun agba mo jo
3: data assistance nothing confusible
0: e bai lo ko ten santin belu rile de se mi o debi petrol ati ni 1320 lora ọkà dẹ̀ẹ̀kaná àti ẹ̀kà sọ di 1325 mọ́ lọ.
3: Èmi kan pé bàbú ni.
0: O tó débi ata tata di iye tata di.
3: Mo wà níbẹ̀ o.
0: Lẹ́fù kan bẹ tí mo fi máa rà ta tẹ́lẹ̀ ìmí ọkàn asala ìmí ọkàn náà wà ń bẹ ìsìn pé ẹ̀kọ́ gbogbo ẹ̀ papọ̀ ẹ̀kọ́ tòmátì mọ́ àtàlùbọ́sà ó ṣe di last week mo bá fún 1000 ni kí lẹ fẹ́ rà gangan mo la ta tòmátì. Wọ́n yẹn fún wájú àwọn jà.
3: Iṣẹ́ tòmátì
0: fa. Yáà di gbogbo oyún ọkàn.
3: Ẹ̀rù
0: gbogbo tẹ́lò mi ò fi rẹran lọ́dún yìí owó tí ó fi ṣe ló wà ta káì. Ọyọ lọ mọ jẹun dẹrù báyìí.
3: Iṣẹ́ tó bá ti gbàgùn lójú ẹni.
0: Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní dá ṣètò yìí láti gbàtà àti bẹ̀rẹ̀. Àwa fi eléyìí dúpẹ́ oore ni. Lọ́wọ́ ọlọ́run ọba tó ni wá tó ṣe pàwọ̀ àta la foundation bíi. Náà ló jẹ́ kó wa ó jẹ́ wọ́n sọ wípé lápájá náà bá sì wà ń bẹ o ọlọ́run ọba ó tóbi pẹ̀lú ọkọ rẹ o. Fílẹ̀. Lẹ́yìn náà ọ̀gá wa tó wá jọ lórí oko bámbà. Ọba mi ò jẹ́ nǹkan kan ó ṣe wọ́n kò jẹ́ ó ṣèdílé wọn àti tẹnì kọ̀ọ̀kan wa àtẹyin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa náà. Àwa fi dúpẹ́ oore lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni mi ò tún gorí ètò lórí àpèrè náà nídájí wọ́n dúpẹ́ oore. Lọ́wọ́ ọlọ́run pa bọ́ sí ààyè ọ̀dọ̀ wa yẹn laughter house tá a wà lórí òkè téńté mọ́kọ́lá lẹ́yìn premier.

0: Ọlọ́run ìbàrẹ̀ o.
1: O Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá
1: o. The creator of all.
0: Agbanilà.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fún ni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ohun tẹ́ ṣe lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́ tù ṣe lénìí.
1: Even for what you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: Thank you for praying over our children.
0: Torí pé ẹdẹ tí ń sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹni ká tètè gé igi ìlú lẹ̀.
1: You should quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: You have to bring branches.
0: Ká tètè ṣẹ́ ogun yìí.
1: You have to quickly conquer the battle.
0: Kó tó dantá ọ̀fẹ́ kó
1: dà. Because what you don't want it.
0: Gbogbo àwọn abiyamọ tó ti ṣe tán lónìí.
1: All friends are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ́tò ọmọ yín sọ̀rọ̀?
1: And because the children be correct.
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára
1: o. It was so massive.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must tell you.
0: Ègún tí ò lè mọ ja ọmọ ológun lé
1: yín. That case that was fine to
0: us. Ó yí dànù lórí ẹ. Ẹ pariwo ń bi tẹ́ wa.
1: That is where you are.
0: Gbogbo ìyẹn ké. Ègún like father like son.
1: Case of like father like son.
0: Like mother like daughter.
1: Bí ìyá tí lọ́mọ mi
0: rí. Yí dànù lórí mi.
1: Bí ìyẹn mú pọ́nmé.
0: Ẹ̀yin ọmọ mi o.
1: You my children.
0: Ohun tí mo là kọjá.
1: What's my experience?
0: Ẹ ò ní là kọjá.
1: You get this experience.
0: Èmi àti àwọn ọmọ ìyá mi.
1: My two best
0: friends. A ò ní jagun táwọn òbí wá jà.
1: Why did you battle my parents for?
0: Gbogbo ẹ̀yin òrìṣà ìdílé.
1: Why you have so many idols?
0: Májẹ̀mú ìdílé.
1: Tó ń
0: perí wa wá jìyà. Ẹ máa sòfò dànù. Ẹ̀yin májẹ̀mú ìdílé. Tí ẹ lá máa ja ogun. Bí àwọn òbí wá ṣe ja ogun. Ní orúkọ Jésù. Ẹ máa wọlẹ̀. Ẹ̀yin ìpìlẹ̀ búburú. Tó ń bá ọjọ́ ọ̀lájà. Ọmọ ológo lèmi o. Ọmọ ológo làwọn ọmọ mi. Ẹ̀yin ìpìlẹ̀ búburú. Ẹ gba ìwòsàn. Ẹ̀yin ìpìlẹ̀ búburú. Ẹ gba ìwòsàn. Ìṣẹ̀dá mi o. Àyànmọ́ mi o. Àyànmọ́ àwọn ọmọ mi. Jáde nínú yàrá òkùnkùn. Gbogbo bí tá ti ọmọ. A jáde ń bẹ̀ lónìí o. Kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé Jésù. Àtòhun àti ìyá ẹ̀nà so mọ́lẹ̀. Ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́. Nínú ẹ̀mí ni o. Ajáde o. Àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa. Fi ayé mi sílẹ̀. Fi ayé ọmọ mi sílẹ̀. Ṣe àmì. Gbogbo àmì nù o. Tó ń fi sí ọmọ ológo lára. Níbi tá a ti bí ọ. Àmì yẹn parẹ́. Ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o. Ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀. Ìdí tó fi rán mi wá rèé o. Àdúrà máa gbàṣà. Fẹ́ tó bá lè gbà á. Madaba lè ka dábí rí abẹ́ alẹ́ jìrasa. Mina lè ka fá dábí liata. Mo di ọwọ́ olúwa mú. Mo fọ ń jáde bí ìwòlí ọlọ́run. Ègún asọ́nidẹ̀rù ẹ̀yìn. Àti ègún asọ́nidikorofo. Tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí. Ègún yẹn fọ́dà. Ègún yẹn fọ́dà. Ègún yẹn fọ́dà. Ègún yẹn fọ́dà. Gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú. Tó mọ ń kí ẹ̀mí ológo kúrú. Kò gbiná dà. Orí rẹ̀ ò gbà bí. Ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀. Orí rẹ̀ ò gbà bí. Ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ̀. Orí ọmọ rẹ̀ ò gbà bí. Ìṣẹ̀dá yín ò gbà bọ̀. Mo pàṣẹ back to sender. Sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín. Back to sender. Back to sender. Back to sender. Back to sender. In the name of Jesus. Gbogbo ìyẹn kẹ́mbí tẹ̀ wá. Pẹpẹ tó dìde ogun sí mi. Bí mo ṣe ń kí hallelujah. Pẹpẹ yalulẹ̀. Pẹpẹ tó ń perí mi níbi. Bí mo ṣe ń kí hallelujah. Ògo òsánà iye. Kí n bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣe àmì. Ṣe àmì. Ṣe àmì. Ẹ já lọ bí pẹpẹ wa. Hallelujah méje.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì. Ògo nígbà méje.
1: Ògo, ògo, ògo, ògo, ògo, ògo, ògo.
0: Ẹ lọ́nà kẹta. Hosanna nígbà méje.
1: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye. Iye.
0: So pe Jesus ye omo mi ye.
1: Jesus is my student lead.
0: Jesus ye ise mi ye.
1: Jesus is my work lead.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti o ta ba run.
1: Any ibu e send by any.
0: Ko pada sori
1: wa. Back to sender.
0: Say amen. Say amen. Say amen.

0: orúkọ mi tóyìn ọmọdún mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà tán ní kán dáwó. Nígbà kan àlẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwà dá owó yẹn. Bí mo ṣe délé tójú ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí ń pè mí. Tó bó ṣe pè mí yẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀nù sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn. Ìgbà tó ti mọ ya bọ́mọ mi ṣe pè mí pé òun ti ra mọ́tò fún mi o. Mo fi rí Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra ilẹ̀ fún mi. Mo ti lélẹ̀ ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: before. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you. Amen.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: lára. Olúwa lẹ jáde. Olúwa lẹ jáde. Ọwọ́ ìsìn. Má jáde. Ọwọ́ ìsìn. Má jáde. Ọwọ́ ìsìn. Amen. Ẹ máa ké Olúwa. Ti àìsàn jáde lágọ̀ tí ọmọ ẹ bá ṣàìsàn fọwọ́
1: kan
0: fọ́tò àwọn tó
1: ṣàìsàn
0: lé àìsàn jáde lágọ̀ ara
1: mi
0: wọ́n máa wá pariwo gba ìwòsàn
1: lónìí
0: mo gba ìwòsàn
1: yóò
0: ní kú ikú òjijì àìsàn ò ní dá mi dúró àìsàn ò ní fà mí sẹ́yìn lórúkọ jọ́.

0: Bíbélì fún mi o.
1: Nígbà tí ó sì pe àwọn ọmọ ìlú ìjìlá sí
0: ọ̀run. Ó pè mí mọ́ wọn sá. Ó fún wa ní agbára. Ẹ̀mí àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára
1: rẹ̀.
0: Ìwòsàn.

0: sórí ẹ̀ṣin tuntun. Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣàní ká ka Psalm 4, ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tí ó ní máa fi ṣe POS. Dájẹ́ ẹ ṣe o, ẹ ní ṣubú ara ẹ, ní ṣubú ẹ̀mí o, ìpè yìí ò ní dira dáradára o. Ẹ ṣe, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí, màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dájẹ́ ẹ ṣe o, ẹ ní fọmọṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣe o, ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradá o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy, gbogbo tiwọn náà yẹ kó ní.
2: Everything you two supposed to have.
1: Tiwọn jẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ.
2: In your home.
1: Owó ò ní tán bẹ̀.
2: Má ṣe bẹ́ẹ̀ finish.
1: Kí ló dé, kí leléyìí?
2: What is this?
1: Wàrà bí àsàtà.
2: Ẹ̀mí bọ́.
1: Èdè bè súta.
2: Jesus.
1: Ẹ máa kẹ́ ẹ máa mi ara. Ogun tí mò ń pa mọ́ra.
2: The battery I'm enduring.
1: Tó ń pa mi lára.
2: That's destroying me.
1: Bí mo ṣe ń jẹ sẹ̀mọ́lẹ̀.
2: I don't stand by my feet.
1: Jábọ́lẹ̀. Èyàn pa nǹkan mi mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
2: And they're destroying me.
1: Wàrà dalẹ̀ kìdá. Èyẹ ni súta.
2: Ó
1: ń pa mọ́ra.
2: You are enduring it.
1: O le express.
2: You cannot express it. O le
1: express.
2: You cannot express it.
1: O sá mọ̀ pé.
2: You just know.
1: O kàn fara dà.
2: You are enduring it.
1: Ẹlòmíì wà nílé ọkọ. Omi jẹ́ ló fi ń gbé. Ẹlòmíì ṣiṣẹ́.
2: Some are working.
1: Omi jẹ́ ló fi ń ṣe. Wọ́n fààyè gbọ́ lókè. Orógun yẹn pa ọ́ lára. Ó dẹ̀ ń pa mọ́ra. Àlá ni tẹlòmí.
2: Sọ
1: gbàdúrà ẹyọ kan
2: yìí.
1: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Ọkọ mi ni Taiwo Ayodeji láti Ògbó. Mo dúpẹ́ lọ́jọ́ Ọlọ́run pé first time tí màá mọ bàbá ni. Ó ti pẹ́ tí bàbá yìí ti mọ ilé èdè mi. Mo máa gbọ́ ròyìn wọn nínú rédíò. So mo bí ọmọ mẹ́rin. Àwọn ọmọ méjì wọ́n ti jáde yunifásitì tán. Ṣùgbọ́n ti serve. Ṣùgbọ́n gbogbo mo ti tọ́jú wọn, mo ń ṣe pẹ̀lú ìnira ni. Torí pé kò ní sówó kankan lọ́wọ́ mi. Ṣùgbọ́n tó mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí. Ọlọ́run sọ lárúgbó wòlé o. Tí mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí, ó wá dàbí ẹni pé àwọn gan ni solution nílé mi. So gbogbo nǹkan tí mo ń ṣe ọkàn jẹ́ ìyàlẹ́nu. Tó bá ti gbọ́ lóyún tí ma ti gbọ́ program yẹn láàárọ̀. Tí wọ́n bá ti ní ọya ẹ̀ka sáàmù kan, ẹ̀ka kankan pàá ka sáàmù yẹn, ẹ lọ fi gbọ́ ojú, màá lọ mọ fi gbọ́ ojú àwọn ọmọ mi àti ìyàwó pé tọ̀ bàbá ti ní kàkà sáàmù o. Nígbà wáyà tí gbogbo ẹ̀ iṣẹ́ tí mi ò mọ̀ pẹ̀, wàá sàmà gbé fún mi. Wọ́n á ní tọ̀ èmi tí mi ń talẹ̀, wọ́n ní máa ilẹ̀, wọ́n ń gbé fún mi pé máa tà á. Ilé mo wà ní owó yẹn. Mo lè ti kọ́ lé kan ilé yẹn ti lọ bí 12 years láti kó débẹ̀, ṣùgbọ́n àti ìparí ẹ̀. So mi ò mọ bí tí mo ti rí owó ra páànù. So mo wà ń sanwó tí wọ́n owó program tó bá ní ká lọ san. Mo wà ń san oṣooṣù wọn ni wọ́n máa san. Èmi wà ń san tèmi lójoojúmọ́, lójoojúmọ́ lẹ̀ mi
1: san. Ọ̀rẹ́ orí rédíò, lójúmọ́ lẹ̀ ń san.
0: Lójoojúmọ́ ni mò ń san o. Ojoojúmọ́ ni mò ń san tèmi. Yòtò nǹkan tó bá ti ní ká ṣe, màá tún ṣe. Torí pé ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé ipò tí mo wà. Èmi náà wá bẹ̀ sí fún àwọn ọmọ mi lówó. Mo wà ń wò mí pé mo ti ní owó.
1: Náwó ọ̀tún òkè. Lẹ́yìn ìpàdé yìí, ọ̀nà tó mọ gbà rí owó yóò yà ọ lẹ́nu.
2: Ọ̀rọ̀ yìí ti dé

0: ẹ̀rí àánú ẹ̀rí àánú àdúrà mẹ́ta yìí àgbà serious ni sọ pé níbo lẹ wà ẹyin tó ń fi ayé yọmí lẹ ẹ jáde láyé. Jésù Olúwa wa ẹ gbàdúrà pé ọwọ́ tó ń jà mí ló lè Olúwa gẹ̀dà nù. Baba ọwọ́ tó ń jà ọ lọ́lẹ̀ ó di gígé ó di gígé ó di gígé ó di gígé ó di gígé gbogbo àkúrẹ́ ẹkú ìmúra Wednesday Thursday Friday ní Democracy Park ooru mẹ́ta bà
1: mí.
0: Wọ́n gbé ọjọ́ mẹ́ta lórí òkè
1: tí
0: àwọn alépa fi padà àwọn alépa wá wọn wọn ò rí wọn Èkìtì ló wà Ondo ló wà ìlú wo ló wà Ìragbìjì ló wà àbí Ibo ló wà àwọn ìlú ìlú ìlú etí odò lọ́hùn
1: etí
0: gbogbo ìlú wọn gbogbo àwọn ìkàrẹ àkókò gbogbo ìlú yẹn ọwọ ẹyin tí ẹ wà ní ìdánrẹ ọjọ mẹta Wednesday Thursday Friday ní ọsẹ tá a fẹ mú yìí ẹ rogolo ẹ mọ kẹ sọrí tá a bá ń gbàdúrà tó le
1: báyìí
0: tó ní ṣe pẹ̀lú solution ẹ bọ
1: sacrifice
0: o la fi ń gbara wa torí job tú fọ yẹn o ní awọ fún awọ o téèyàn bá ní ló fẹ́ra ẹ̀ mẹ́ èèyàn kí gbárù àdúrà
1: yìí
0: kó má fi ọ̀rẹ́ lé lórí o ti ayé gbà lọ́wọ́ mo gba padà o mọ famura mo gba ayé mi mo gba ògo mi mo gba iṣẹ́ mi mo gba agbára tó ń gbomi lójú ẹ ò ní rí mọ fàlẹ́ má lè bá sọ mo fi àánú yọ ẹ jáde ní yàrá ìdájọ́ ó yà jáde bí mo ṣe ń pàdé ẹ lálẹ́ ní Abuja àti nínú sáfíìsì láàárọ̀ la ògo rẹ fọ ìdánimọ̀ jùlọ mú fóònù ẹ o kó àkán nọmbà sílẹ̀ torí ẹ máa lọ sáà mẹ́ta ìdájọ́ ni tèmi o
1: psalm 54
0: Psalm 3
1: Psalm
0: 109 back to sender gidi ni ororo back to sender ìyẹn náà dúró de ẹ ní
1: church
0: ẹ rogolo pastor ẹ fún ọ ní account number yẹn ẹ fún ọ ní phone number
1: tó máa kó sí
0: ẹ sà lọ́rú ẹ bọ yìí sì máa san ìdámẹ́wàá yẹn àwọn nǹkan kéékèèké wò
1: yìí
0: lòkòkò fi máa ń jàre aládùúgbò
1: you
0: must dey tight. Jẹ́ kọ́lọ́run rí ọ
1: o
0: gbìyànjú pa rẹ yóò sì dá fún ọ bàbá àfààní àkáǹtì.
1: Zakatiti Unity Bank Unity Bank 0032393701 again Unity Bank 0032393701 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details call us on 081